0: àwọn òkè tó ti wà kọ́lẹ̀ tó sọ kátọ̀ tó gan mọ ìwọ
1: ni ìwọ ni mo fi
0: ayé èmi fún. I pour myself

0: tó wá jẹ́ pé ká máa kíra wà kó ojúmọ́ kó ojúmọ́ kó ojúmọ́ mọ́ ní gbogbo bèkébè tẹ́ ẹ bá ti ń lọ nfàní àti mọ́ gbóhùn wa ketekete lóòrọ̀ tòní ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí ọ̀dẹ ọdún bí o sálà àáfíà lájí ẹ̀ bá ti jí símọ́lẹ̀ aláàyè ó tọ́pẹ́ ó di dandan ká sọ pẹ́ o àdúpẹ́ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ tó fún wa lórí ọ̀fẹ́ láti tún wà láyé wà láàyè lóòrọ̀ yìí o láti wà nínú àwọn aláàyè tó ń sẹ̀mí lórílẹ̀ èèpẹ̀ gbogbo ògo fún olódùmọ̀rẹ̀ lókè ọ̀hún ó yá o pápá ẹja sáré mu láì fa àkókò ṣòfò láì dé ìnà pẹnu àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbẹ́ ńlẹ̀ tó ti ń gbìnà yá lọ́wọ́ tẹ̀ ń náà fàní àti mọ́ gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm ò náà lẹ́kalẹ̀ sí ìbẹ̀rẹ̀ tí ń náà fàní àti mọ́ gbọ́ wa ketekete báyìí òpópónà aláàfin avenue olúyọ̀lẹ̀ estate ńlẹ̀ ìbàdàn ibẹ̀ la wà ibẹ̀ lẹ́já sí wàyí ibẹ̀ la wà yìí o lórí ètò àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbẹ́ níbẹ̀ lẹ́tìmọ̀ láǹfààní àti gbọ́ nípa àwọn ròyìn ojoojúmọ́ lẹwa tó jáde fún tòwúrọ̀ tòní ẹ mọ̀ gbọ́ gbogbo ẹ̀bí ti ń lọ ẹ̀mí àti àyànnà náà mi àmbásádọ̀ wálé ẹgbẹ́ wùmí bàbá wa nation ńlá àjọmọ̀ ṣe kínní ọ̀hún tí ó sì dàn tí gbọ́ngbọ́n òfin kan sí lóòrọ̀ tòní ẹ mọ̀ gbádùn rẹ̀ lóní àbájì gan lóní kẹlẹlẹ ni àwọn ròyìn tó jáde lóòrọ̀ tòní wọ́n ti wà níwájú mi kọ́ńbọ́ kínní gbogbo àwọn ìwé ìròyìn ọ̀hún mo kọ́ àjọ kọ̀wọ́rìn wọnú kulu láàárọ̀ ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ó kọ ọmọ báyìí níjànú ọmọ óyé ọlọ́run adégòkè ìlóòkọ tèmi àmbásádọ̀ wálé ẹgbẹ́ òmí ò kàn yín kú ẹ bá ń káwọn ará ilé kẹsì bá ń gbóhùn sáfẹ́fẹ́.
1: Orúkọ tèmi ni àmbásádọ̀ wálé ẹgbẹ́ wùmí bàbá wọ́n lè ṣan yín náà ni ẹ̀kẹ̀dẹ̀ káàárọ̀ tó mo kí gbogbo yín kú ojúmọ́ ojúmọ́ rẹ ni fún gbogbo wa ní agbára lọ́wọ́lọ́ àti àwa tí à ń sọ àti ẹ̀yin olùgbọ́ àti ẹ̀yin tí ẹ̀ ń wò ó ní ketekete lórí ìkànnì abánidọ́rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run owó náà kò ní tán ní ọwọ́ yín mo gbàládùra fún gbogbo wa pé ọwọ́ wa ò ní kàn sí àlàpò tó ìṣòro orílẹ̀-èdè nàìjíríà yóò gbọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ ọlọ́run ń tẹ̀lé wa ọlọ́run ò sì ní fi wá sílẹ̀.
0: Àmì o kókó ọ̀rọ̀ nupo lódùmọ́rí ò ní fi wá sílẹ̀ kò ní dá wa dábò kátà wa
1: rárárárárá
0: lọ́gbà wa yanjú ẹ̀
1: pín
0: gbogbo ohun tó fẹ́ dàbí kọ̀ọ̀kọ̀ tó fẹ́ dàrú bẹ́ẹ̀ ni lórílẹ̀-èdè yìí gbogbo ẹ̀ lọ́bọ̀ òkè
1: ọlọ́run ó bà wá yanjú pátápátá
0: nírọ̀rùn
1: láìsí wàhálà láìmú wàhálà dání ọlọ́run á rọrùn ọlọ́run á. Ọlọ́run á yanjú ẹ̀ yóò yanjú ẹ̀.
0: Àmì ẹ̀ṣẹ̀ wọn àbásádọ̀ wálé ẹgbẹ́ wùmí oní lọ́jọ́ ṣẹ́gun ọjọ́ kẹtàléní ogún oṣù kẹfà ọdún 2026 bá a ti ń sọ̀rọ̀ yìí aago mẹ́jọ ti kọjá àṣẹ́jú méje nínú òkúlù àhín bóyá ẹ̀yìn wá ṣẹ̀ṣẹ̀ ń gbèsè ẹsẹ̀ṣẹ̀ ńlá ànfàní àti darapọ̀ mọ́ wa ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm ònlẹ́kalẹ̀ sí ònlẹ́jásí ẹ̀yọ ibẹ̀ la wà tẹ̀tí ńlá ànfàní àti mọ gbóhùn wa ketekete lóòrọ̀ yìí àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbẹ́ ohun sì lè tó tẹ̀ ń gbọ́ lọ́wọ́ ó yà o ká mú ní pàápàá ẹtìmọ̀ bá a ti mọ̀ ń ṣe àwọn kókó kòkòkókó tó suyọ nínú ìwé ìròyìn òun lákọ̀ọ́kọ́ mọ gbèsè gbòòrò ayé fẹ̀yìn ọmọ nàìjíríà pé bó tó ṣe ń lọ rèé o bí nǹkan tó ṣe rí rèé o ẹ̀yọ a sì tún ti kó wá náà nà ó yá ọ fẹrẹ gẹ̀gẹ̀ níbo ni ti kọ́kọ́ bẹ̀rẹ̀ níbo ni ń balẹ̀ sí ga ẹjẹ́ ń balẹ̀ kàbà sínú ìwé ìròyìn vangard ní tòwúrọ̀ tòní lójúwé àkọ́kọ́ ìwé ìròyìn vangard àwọn àkórí lóríṣiríṣi náà kọ́ ọ́bẹ̀ tó ń tàwọn àwòrán lóríṣiríṣi eléyìí tó jù mí kọ́kọ́ ta kán rí tí mo ti ẹ̀kọ́kọ́ fẹ́ mú lóòrọ̀ yìí lójúwé àkọ́kọ́ ìwé ìròyìn the vangard tó jáde fún tòwúrọ̀ tòní ọjọ́ ṣẹ́gun òun ló ń pé ènìyàn kan farapa látàrí àdó olóró eléyìí táwọn èèyàn fura sí pé àdó olóró ni o tó ró gbàmọ̀ nípínlẹ̀ èkó ojú ìwé kẹfà ìwé ìròyìn vangard ò ní ìròyìn ọ̀hún ló wà lákòórí ọ̀hún ti yọ bọ̀m̀bọ̀ jáde báwọn ẹ̀gbọ̀n tó rọ̀ mọ́ tọ́ ẹjẹ́ ń tẹ ọwọ́ iwájú àkòrí mi rè tó pé ènìyàn 22 ọ̀nà jọ́nà nípè tí wọ́n gbẹ̀mìí mì ọ̀pọ̀ sì farapa nínú ìkọlù ọ̀tún tó wáyé ní ìpínlẹ̀ plateau àwọn olùwọ́de fẹ̀hónúhàn náà wọ́n ṣe fẹ̀hónúhàn nínú ìbàdàn lábẹ́rẹ́ àwọn àkòrí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan wà ń bẹ̀ lára ìlú pé àwọn agbébọn wọ́n mọ̀ tí kò ìyá àtàwọn ọmọ méjì lọ ní ọ̀wọ́ wọn ni wọ́n ṣe kọlù sílé olùṣọ́ àgùntàn lábẹ́rẹ́ náà ìkan tún wà ń bẹ̀ pé bíṣọ́ọ̀pù ojú àgùdà o bu enu atelu igbese atunro to nti idapada si ilu ti won se fawon agbesomo mi to ti ronu pe wada o pe idajo ododo da idajo ododo da fara awon to je pon ti fara kasa enu ko lu awon ati lawe yi o tu we karun iwe royin Vanguard to jade fun to wuro to ni nibe le ti seri e koda awura awon to fe onu ohun gbagada gbagada bayi ni won ya be pelu kini ti won fa lowo to safihan awura awon ti won ko lo ni agbegbe ijoba bile orire iwon awore siele ati ye water eyo awon to ko lo nbe won ya awura won gbagada gbagada bayi sinu kini kan to fa owo ti won fi se fe onu pe o to ge omo Levi edo la we ba wa tu won le o edo la we eniyan ye mo ja gbagbe won mo ja ton fi se past tense eyo eja mo tenumo a ne dake be won te ko be egbo o ya o o fere gege mo bo we royin Nigeria Tribune to jade fun to wuro to ni lori oro isele to sele lori ire na ni o Nigeria Tribune na gbe bawon olufe o na ba ti gbagboro obadan kan lana odeje ti won se n bere fun igba kale igba pada ati igbale awon oluko ati akeko ohun eyun na o jade ninu we royin Nigerian Tribune awon to farapa ninu okolu awon agbebon ni Plateau o na o jade o ba won olopa be won se ti se ba won ajinigbe bo se ba won wo ya aja ni ilu ipinle Ondo to de pe won dola awon eniyan kan lai farapa o na jade loju we akoko we royin Nigerian Tribune oju we 36 lo wa eje nti owo waju akori mi re to pe ajo to mojuto ati akoso ede na mo itakale aja kale arun lori lede yi iyun ajo NCDC won pe hey omo Nigeria iba ore re lasa won ni onka won to mo ti lu gbadi re to si gbe meme kan jona ni pe lori arun ohun won lo mo ti roke o ti di oko ole ni gbadde mewa niye lori e na labere tinte won fa kori bele nja kan be won ni dokita kan ti jade laye nipele Benue be ba tun wa nlo sowo waju ke mu iwe royin punch eyi to jade fun towuro toni lori oro olopa apinle ba won gomina bi won ti se nbere fun agbara ati ase oju iwe keji iwe royin punch eyan na jade lori oro eto abo to mehe igbowo soro lori igbese to ti gbe bi awon egbe arewa ati awon egbe apari awon egbe agbagba lapari wa bi won ti se nse ikilo lodi si ijoba ilu ti ko ni ladari ti ko lase ijoba eyan tawon elede gese npe ni anaki enyo oro ohun na je jade loju iwe kesan koda oro sowore ongan na o tele mi wa sinu okuru looro yi ni papa pa je sare mo bayi baba wa ni se ja sare gbe oro ije wo lori e mo be gbogbo kan tin lo lori le ede yi to je pe inu fu edo fun la won mo rile ede Nigeria wa to je pe eyin o le sun ko fori lo sun ka mo be eyan ba ti sun bayi yo diju kan yo laju apa kan le ni tori ba alakoko ta wa yi fura logun agba pansa ofura pansa jana aja ofura ajajin bonile o ba fura nko awon ati lawe oko enyo lori e awon omo Nigeria won o sun aso peye won fi oju kan diju won la oju kan le lati ma sakesi bi nkan tin lo lori e na ni sele akale sele kan ti waye ni ipinle Eko ado loro ni won fura si pe o sadede dun gbabo commissioner olopa eka apase ipinle Eko ogbeni Fataiti Dani o wa soro fawon oniroyin ni anode lojo aje ninu oja mushin nibe lo ti soro pe looto isele ohun sele o awon gba ipe wipe sadede nla do loro kan an lodun gbamu ngba won se sise iwade won fura si pe ado loro ohun won fi sabi oko kan ni ngba ten to lo oko ohun kan sana si oko pe jadun jadun koko te waju ko gbera so ni kini ohun ba ro gbamu won le eyan kan se farapa bo ti je pe bo nto ohun ti se lese na ti sare gbe odile ewosan koda won para re ti n bale baye commissioner olopa ohun iyan ti jani o wa pe lori e na awon ti tete gbe awon to je ojene nipa se pe ka mo sare tu ado loro tan ba ri mole ka mo tu ka ko mo ba so se won ni awon ti ko won bode ti won si wa gbogbo ajika won pe se ko si mi mo se ko won si kefe nkankan mo o wa ro won awon to wa ni ilu Eko ohun papa julo lagbegbe museum to ta won loja e farabale sugbon e mo sakesi ara e mo fura sugbon ko si nkankan o ati se wadi ati wa gbogbo ayika ko si laburu won ni ko si nkan kan farabalẹ sugbon ado olorun won ni ibi abẹ oko kan one won fi si ko to wa de pe ngba to ni ton fe sana si oko re orogbam baba wa ni soko to de pe e ko ya lo sodo obeun e je njo oro osele ado oloro ye e je njo po moro to waye isele kan waye ni ilu Jos ni ilu Jos awon eniyan tan to ogun niye to fi ma won osise leto toju ilera to je pe ise kasare fun eyan toju la won se nti won eh ati koda iroyin gbe ko tawon iko alaabo one won jade laye latari ikolo tawon agbe bankan se ni ale ojo aiko ni abule kawel ni musere ijoba abile bukos ni ipinle plateau opolopo eniyan se tan farapa lori isele ohun awon ara ilu wo salaye pe bayi bayi loju awon mo kan in toju awon mo rire won pa won atilawe ohun won se ikolu koda awon to je iko ile si toju pajawiri awon toju tan ma pe lalagbele bupupa red cross awon na salaye pe ah awon atilawe ohun won ti yidi foju sugbogan toju ilera labode ilu ohun ni o ile ise olopa na wa fi di iroyin ohun le pe eniyan ogun niye one won ti jade laye awon ko alaabo awon se ti ko won bode si agbigbe ohun lati ma so ibe gbagbagba iyan o nipinle plateau nu o ti awon eyan ogun niye ti olopa je se pe eyan ogun niye ilojo lohun pe ni owo na awon agbeban ajinigbe won lo si agbegbe to wa ni owo ni ale ojo aiko ikolu ototo na se won se ikolu kan si odo oluso agutan kan to je bi alaga agbegbe ohun oluso agutan taiwo o ja laga agbegbe na ni ago meje ale na lo se kolu si ngba tawon olopa gba ipe won koju oro si awon atilawe ti won si dola oluso agutan ohun to nti awon molebi re tawon agbebon yi ngba won ri pe owo oja awon olopa oju tawon lo won fi awon tokole won si fese fe won wonu gbo lara re na ni owo ohun kan na ni agbegbe miran oto oni awon atilawe mi tan tun je ajinigbe awon na koja lo sabegbe gbegun owo won yinbon fun okunrin kan tan pe ni Daniel ologun won yinbon fun lese won si gbe aya re Taibat ati awon omo re mejeje lo ni owo ohun kan na nigba won fe se kan ti kun oyori ototo ni bi eko lo nbeji na se ikun oyori emi ti won lo se won se yinbon fun oko arabirin ohun lese alaafia won ko iyawo ori ati awon omo re lo ya lokoro ile ise olopa ti wa pe awon ti nge igbese lati ri pe awon topase awon tan sa lo ohun won si dola awon eyan to ku na sugbon baba ni ipinle Eko idogba omo ado oloro waye labi oko eyan kan farapa ni Jos awon agbebon se kolo won gbemi lenu ogun eniyan ni owo won fe ji oluso agutan gbe won o ri se won si tun lo bomi won ji arabirin kan atawon omo re gbe won ton yibon fun oko re lese baba wa nation lori oro eto abo yi awon gomina ipinle won si nbere fun ase pe ko fa won lase ki won gbe isuna kale ki oro olopa apinle ko bo si ka won na lase lori eto abo baba wa nation ibo la nlo lori oro eto abo yi won osese ma biyin dere bere lori e ni bo gan la nlo
1: to ah osuwa ni wahala tin sele lotun do siye o si to nkan pupo to je pe awon eyan o si opolopo ni ofura si sugbon adupe lowo gbogbo oniroyin patapata ti won o je ke ti wo di adupe lowo awon aleso abo ti won lo ti won bo ah ti won o si duro ise nla ni won se seri ego pin dan titi o fo sori aja tani o sai mo pe carpenter lo wa ninu eku owo yoruba ni ba carpenter mo ma ro pe boya pe owo awa yoruba ni eyun je bi asamoro ti mo npa pe ibugba mo oloro to down ni eko ayi bi pe isele to selehun awon atilawi na ni won gbinju re won ti tun de lu Eko nu owo mi ni won gbe wa e wo pe ibugbamu ye ni won fi bere nigba ti are Jonathan to fi wa lori apere gegede are orilede Nigeria ibugbamu yen na ni won tun pada si leyi to je pe o tun sele ni plateau na to se pa awon eyan be na eyi je ko di mimo fun wa wi pe afi ki on kaluku wa ma sora bayi
0: iban ti e ni won lo lo ni plateau
1: ni plateau okay afi ko awon na ni won sise ati ado oloro ti won yin ni o ati bon ti fin gbemi eyan ni o awon gangan ni won wa ninu lasigbo to nsele si wa lori lede Nigeria emi o si mo nkan ti won se gbogbo ile ifun o su gbogbo omo ri lede Nigeria bayi o tin do yi ka ni ibugbamu to du yin ti onile kokan lati agbole kokan ti o ba mo fura bayi o ti di wi pe oluwa e fi ejo soru olule sun ni ta ba ri awon eniyan ti won ba n koja lo laarin igboro ti e si ri pe irin won o fe mo kilode ta so pe ta le challenge ru eni be pe kini wa ni akoko gba kan tabi akoko kan boya gbogbo agurugbo ti da iwo de ri iru eni be o le je nikan o le je eyan meji ona mi ti ton fin gba soro ni lati ri le ilu Eko bayi lowo lowo mo de man so kini kan yi pe ijoba apapo e mo sun lori oro yi o awon eyan won yi won ni strategy ti won tawon na ti won ogbon atinuda won ti won da lowo lowo bayi lara ogbon atinuda buruku ti won da ina ni ado loro to fo yi so won ti wa ninu beyi o se yi o se eto abo wa si ni ka wa na wa duro ni duro yi pe yes ka du joko ni joko pe beyi o se eyi o se nitori wi pe a fi asa kun mo gbogbo asa iso le awon ti won je alasa gan na to so pe awon sa seyin ki lode ofin o sise bo se ko sise asa ni o ti kudanu le to je pe gbogbo igbese yewu ti won ba ni awon fe gbe ninu asa afi kan sese to so pe won fe lo gbase lowo obi kan tabi lowo enikan wahala ti wa nile kaaro ojire ba se wa lowo lowo bayi ko si ti e kuku sese wa awala o kan fura pe awon o le ile won ti silekun fun tita iyo ni pe awon agbesunmo mi ile won ti silekun fun tita o wa di pe ki awa Yoruba na fura bayi wi pe beyan ba mona ti o mona bi tin le enikan ni o mu mona pe ibi bayi in lo na bi ti o n koja lo ti o si mona eni ti o mona tele so in ta n so ni pato ni wi pe o tin do yi ka ni wahala ti de afi ko Olorun Eledumare gba wa ko ninu ofin ti aje si bayi ijoba apapo ni o wa tun bo sokoto re ko le emi o mo bi o je pe awon nkan ti o je pe a le mo fi awon nkan ijagun ti a le mo fi se iwadi boya ko to lowo awon ti an je agbofinro wa ni ko ye wa awon nkan iwadi yen ti awon agbofinro mo nlo o po lori sirisi ti won fi le mo pe ibi bayi o lewu ibi bayi nkan wa nbe ibi bayi mo so kini kan nigba kan ri pe nigba ti ogun Biafra nlo lowo lowo ni ki Olorun tun ja ko kariru e mo ogun to sele ngba na awon alatako gba yen won de panpe sile kaakiri ki de ni won fi de panpe sile fun awon ologun wa ngba na oni wi pe chain agowo won de so eni to ba ti de bi chain yen tabi agowo to ba ti fowo mu bayi o ma down ni eyi wa je ki awon agbofinro wa ngba na awon soja wa ngba na won dictate won wa so won wa fun awon ti an je omo ogun yoku ni imoran wi pe enikeni ninu yin te ba ti riru nkan be e mo so pe akini mo da a fe mu tabi yo je ohun ere fun yin enikeni to ba ri gold
2: ko ma fowo kan o te barago to ba shine e ma fowo kan o se mo pe ninu ninu nkan ti ninu ise iwadi ati ofin to ti won se na fi mo pe won de nkan le fun won gbogbo nkan ti en de le ngba na won ni gbogbo awon ti won mu ti en fowo mu nkan yen ni kini yen bu mo lowo ton blow ton bu mo won lowo ton pa won danu eyun ni pe won se ise iwadi yen o de sise akoko kan wa ni won ni won da won de ina sile ki baba wo lowo to fun won ni moran bi pe ina ti en de sile un e ma ko ribo o ki lo de de mu maalu te kokko da si waju na te ba da awon maalu si waju e o ti ri wi pe nkan yi ki se nkan to je pe eyin gangan ni faragba won da maalu si waju ntoto awon maalu yen bere si ku ni leyin to fi han wi pe in ti won de si waju awon maalu won ti faragba so idide to fi da be ni wi pe awon nkan awon alaabo wa ni lo awon ise o ti ki se ibon nikan o ti kuwo ni ibon nikan baalu jagunda ohun o lo ti won le lo lati ma fi se iwadi ore kini wida ti won ma lo kaakiri lati ri pe ibi bayi mo de be nkan bayi ti wa nbe ibi bayi mo de be nkan bayi ti wa nbe another strategy ti won play niyan ti won ba si tete wa woro kan fi sara se lori e tan tete fun won ni awon ohun ti won fi le mo se iwadi awon nkan won yi yo tun je ohun rorun fun won lati le se kinde o lati le wo bi ti won ba fe wo pelu rorun so in lo fa to fi dabe ni pe ado oloro to bu bayi warning ni akesi ni won pe si won pe fa awon ara Eko bayi ati awon alase won pe to o ti dodo eyin na o e mo woran be pelu mo akoko igan e wo towo na e wo bo se sele o fi han pe se mo pe towo ti ikan ti kokko sele be ti pe ti ya ofura bi awon people yi se bere ni yi kaakiri to wa di pe won be si lami laka so idini to fi da be ni pe ni orilede Nigeria ni isin atonile atalejo la gbodo fura la gbodo mo rinrin arin fura oni moto gan to ba fe wo ko o ye ko ibi o ba to ba ye pe nti mo park moto e tita o yo wo fin ko check gbogbo moto e ko to di pe ko sinu e adugbo ti yan ba wa ni isin nti yan fo fun wa ni pe gbogbo adugbo wa patapata bayi ni isin gbogbo te ba ti gba ajoji godogbo sibe e wo na bi ajoji won se jade bi be ba ko afa mo ko ma je pe ajoji yen yo gberu won latayin
0: ṣùgbọ́n àwọn àjèjì kan wà tó jẹ́ pé wọn ò ní ìwà tí ò yẹ ní
2: ìwà. O ṣe wọn kọ sórí ni ṣe rí asára wọn tó kàwé dáadáa ní Fulani tí wọ́n mọ̀wé dáadáa tí wọ́n sì ṣe yẹ̀ burúkú wọ́n wà yes wọ́n wà yàtọ̀ sáwọn aláṣẹ wa mo tún sọ yẹn o àwọn kan wà tó yẹ pé wọ́n ka ìwé ẹ lè mọ́ gbúrò wọn bẹ̀tọ́ tó yẹ pé ẹ̀rí wọn as a decent person. Ṣùgbọ́n èèyàn burúkú ti be èèyàn rere jẹ́ èèyàn burúkú kì í sì kọ nǹkan sí orí báyìí pé ẹ mọ̀ wá wò ń o èèyàn burúkú mọ̀ lòun kò ní fi han so àwọn èèyàn burúkú bẹ̀ ni wọ́n ba ẹ̀yà yẹn jẹ́ léyìn tó yẹ kànáńdá tó wà nínú rẹ̀ sì yẹn ó wá pọ̀ ju àwọn èèyàn tó dá bẹ̀ lọ.
0: Ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kan o lè lé òní ò sí lẹ́ẹ̀kan fún
2: ká bẹ́ẹ̀ ni o
0: èèyàn kan tó dìídì wọnú ìlú tí ò dérí tó sì náwó sí sàárè àfọ́jú ó dájú pé ó ti lẹ́nìkan tó ti fún lọ́wọ́ pé ẹni báyìí tó ń gbé sùn sí àhín sí àbá yìí àfọ́jú ló wà ńbẹ.
2: Bẹ́ẹ̀ ni
0: o lè lé ò lè ṣàdédé wọlé
2: kò lè ṣàdédé ṣe rí tí èèyàn bá já sí
0: o lè wọlé láì lọ́wọ́ o lè lẹ́nu.
2: Bẹ́ẹ̀ ni tí èèyàn bá já sí agboolé kan agboolé tó já sí yẹn táwọn èèyàn karambà ní àwọn èèyàn bí ò bá sí níbẹ̀ ṣe mọ̀ pé ní ìsìn ọ̀pọ̀ ń ná àwọn tí ń gbàbọ̀dẹ̀ fún wa torí owó ni tí wọ́n bá ti fún wọn ní ìṣẹ́ǹjì kékeré kan nǹkan tí ò tó nǹkan ní jolòṣì lójú tí wọ́n bá ti fún wọn ní ṣẹ́ǹjì kékeré kan báyìí ìdá ṣẹ́ǹjì yẹn ò ní mí ní o kò lè bá wọn dọjọ́ kejì o ṣùgbọ́n tí wọ́n ti fún wọn báyìí ó ti parí bí ẹni pé wọ́n ti tán gbogbo òṣòro ayé wọn ni so ìdí nìyí tó fi dàbẹ́ ni pé àwọn yẹn ni wọ́n wàá gbàbọ̀dẹ̀ pé ẹ̀rí báyìí ẹ̀ ṣe gbà báyìí ẹ̀ ṣe gbà báyìí ẹ̀ ṣe gbà báyìí láì mọ̀ pé àwọn ẹni bí gan ni njuwe ona fun
0: oda e se
2: bo si je ni
0: e se oro eleya meya tori pe ko si bo si fe ri kanda mo wa nu re
2: se ori ko si mo gbo mo gbo mo gbo o po jura mo lo ni
0: sugbon gbogbo eya lo ni gbogbo eya
2: lo ni kanda nu re si eh o po jura won lo ni so ti ye ni isin gege bi oro ti mo nso mo lawon kan kawe nu ninu awon fulani gangan se so le sugbon awon kan da be won tin ba o ti je ki won mo fura si gbogbo awon ti en da nbe ni
0: bu si je ni lori oro iwa odaran idinigbe igbeban igbesomo mi iroyin kan jade lana ode yi lori emo ajingiri to je pe ogbontarigi ni nidi ise iwa odaran yi pe lo toje iroyin kan jade lana to se nko awe eyan lominu to je pe nipa bi oro eto aborilede yi ti se nfidi won le lo ti se nlo le mese lori esun kan tan pe ati la wiye ibedo toje o ti gba o ti mo ti ni awon ohun ijagun alagbara to tun sangun to tun gbepon to tun gbewon lowo ju ta won ologun ti wa lo won ni koda bi royin ohun ti gbe ele seri enu we royin daily post to jade lanu ode yi won ni koda ati la wiye ibedo toje won ni o tun ti n gba awon omo ogun ti tun ti n ka won mi nse awon iko boko haram mi ti tun ti n gba won wole ti n ko won se be lo tun ni ohun elo jagun koda won pe buba re nibi ti tin ko won eyan won lo wa ntosi enu loro sanfara si sokoto be won ti filede enu weroyin ohun baba wa nation igba ti eyan kan le toka si pe enu iloro sokoto si sanfara ni buba bi ti tin ko awon omo se tun gba se ni wa odaran ni se laabi iroyin gbe be o si jade o si tun ko awon ohun ijagun oloro wole enu ala enu loro na ni o gba koja bi ko sa le sa dede dofe bo se pe oko ofurufu lo fi gbe o lawon buba kan ti oko ofurufu ohun ogun le si ti won o ti sayewo re pe bo lo ko ofurufu ele tun se je bo si je oju opopona na lo gba o lawon bi kan ta won iko alaabo a ma wa lati sayewo ki lo wa nu oko yin ona bo le nlo bo lo ti se bo lo ti wole tawon eyan o se fi mo
2: eyan ni nbe ni di oro to do nke be lo toje o se adede ma operate awon kan ti wa nibe to je pe won okay mo wo fanran kan fanran ti mo wo yen o ba mi leru se mo pa awon people yi po gan won po te ba fe bi mi lere pe kini won je won je koriko won je alangba ounje ta wo eyan je na won je awon wo ni won ko fun won bo ni won se nra helicopter kan ni mo ri to je pe o balẹ si arin odo won igba te mo wo awon fanran yen e o mo ri wi pe awon eyan tin jade ninu e awon eyan gidi ni te wa n fun won ni awon nkan te fun won
0: tule n bo nu ni aipe ojo ya won na soro pe o fe dabe pe won ni oko te ba gbagbe awon ti won tule tan po tan tule won mo pe awon kan mo n wa gbonje fun won e ti gbagbe ase lori eto yi na
2: beni
0: ko dabi pe awon kan ni oko tan tin dako ti won mo ru onje wa fun won ti won si mo bi tan wa
2: beni awon kan ni won se na ntoju won nibe won ni oko so wari apart from pe won ni oko won to lo n ra onje fun won awon na won dis gas ti won bo sita laarin igboro won darapo na ni ibi tan tin ta ewebe won lo be ibi tan tin teran won lo be ibi tan tin teja won lo be charity wadi ore kini yin wa to ba so le dada e mo ni pe belo toji in tin gba lowo lowo bayi o ku ni kere mi ti ijoba apapo se mo ma so kini kan seri en to ba ma ru lorilede Nigeria gbodo je akikanju to le in the sense adi pe ko ba je pe emi kan lo ba ku ni ara ahun owo fi ja forilede Nigeria se ri awon te le ja awon te le seru nkan baun ni lawon ti won ba wo sosun wi pe awon setan campaign lo fe bere ni isin nje awon ti won fe se nkan yi to je pe koni ni olokan yi pe afi dadan kin lo odun merin afi dadan kin lo odun marun abi mefa rara yo duro ni duro wi pe be ba tin ba se eyo kan yi tin ba ti tolorun ba si ti mi leyin tin ba fo orilede imo eyin eyan fun mi ni mandate mi pada e fun ni mandate mi pada lati fi san ore fun mi e yo kan yi ma ja di opin debi pe olorun ati mi lowo ti mi leyin idi ni to fi dabe ni pe eni to ba ma rulu orilede Nigeria lowo lowo lowo lowo tansele dan soro yi o gboro je eyan kan bi Jerry Rawlings of Ghana o gboro je eyan kan to je pe ewo bi o ti je pe awon awon eyan won yen e ri pe ki se iru ijoba ta nfe ni Burkina Faso omo ijoba ologun ni ki se iru ijoba ta nfe sugbon okunrin yen debe Ibrahim Traore o debe ni debe wi pe anise gbogbo nkan to ba je wahala tabi to le dako abo to won o le gba
0: sugbon awon ijoba ologun mi na wa to je pe won jo mu leti Burkina Faso to je pe won na koju awon to je ati la wi tin fi awon na lakala
2: be se ori ni mo fi ni akikanju eyan ni o to ba wa to ba je oloselu gidi a ni awon tan je oloselu gidi ti won ni aya aya koko na ki ipe eyin ya kan kan te gbogbo eya gbodo je ore ara won ni na se bi nkan tan pe ni won Nigeria niyan
0: baba won nation nigbati atila wi agbeban eni to je pe o han gbangbangba pe iwo daran bi nbe lowo re to ba ni ohun ijagun to ju ta won iko alaabo lo kini reti awon omo Nigeria nipa eto abo orilede yi
2: ibi tan so ri bi to ba oro lohun e je ka ko be lowo ara wa pe bo ni nkan to je pe ohun ologun se emi mi so wi pe awon kan wa ni ilu okere tan sponsor awon people yi dada awon agbesumo mi se je pe won sponsor awon eniyan won yi wa won po
0: ti won je bi onigbowo
2: won ti won je bi onigbowo won bayi ni bayi ta se soro yi sugbon ona wo ni onilu oni fe ki ilu otu abi be ko
0: be ni
2: en to ba wa lori apere ko ni fe e je ka bere lowo awon ti won yan sipo gan chief of defense staff ni minister for defense ni kini kan advisor for kini so kini ise ti awon na nse kini iwaje ori kini win won abi won kan joko ni joko ola ni ijoko pa nse kilode kina fin ran are tinubu gangan to ran yan won lowo
0: oro awon minister are te menu bayi lana ode yi Peter Obi o jade tori pe olori ijoba kan kowe fipo sile eyan kestama o kowe fipo le Peter Obi o wa soro pe olori ijoba British kestama o kowe fipo re le Peter Obi wa pe are ti kuna lati mu gbogbo leri ipolongo won se oni won gbogbo leri won lori imodara igbe aye araalu oni won muse oni ewo ka re kowe kan fipo le Bayo nanuga to wa je bi agbenuso ijoba apapo o soro lori pe oro oselu lasan ni Peter Obi nse oloda bi idilowo leyin to ti rase yori awon tawon se nu eto odibo tawon to waye laipe yi eto odibo opinle Ekiti enyo baba one nation obi pe ki are koko we fi po le nitori bi nkan tin lo ti pe bi won o ba ri nkan se si bi won o ba mo ntoku ti won se koko we fi po le lori oro te menu ba se ri po fe fara pera won ba hun baba one nation ma ba ni awo lati igba ta ti gbominira se olori ijoba kan api are to je pe ilu diboyan sako we fi po le ri
2: se ori bo se soro afi bi igba to je pe ti mo nkan to wa ninu okan mi se ri awe awe yen dudu eya wa yi in fact ka sa mo dupe ni pe awa la ka awa kan wa laarin won leri ko si ni orilede Nigeria se mo pe ti nkan ba fe le dandan to ba ji ko si nkan to buruju o ti wa on record pe mo si se joba ri mo wa ko we pe fipo sile yi pe to kini yi fe ondo yi ko mi mi mo bi ti mo ti fe mo mo se o buruju ko buruju sugbon orilede Nigeria yi papa ile alawo dudu ko fe siru e ri pe ko fi ko mu iwe koko sile
0: aya fi awon ologun to so lori ijoba ri
2: se ri ologun to so lori ijoba ri gan na o se ri
0: awon ologun kan ti e won kowe fi sele be babangida
2: se ri babangida o step aside only mo step aside se ri stepping aside se ri stepping aside babangida o wo wi pe e wo bi mo se step aside yo o se se kin to pada wa ni itumo re se ti eni isin pe e je kin ye bana ti ari kin ye bana fun kan kan yato si pe mi o se mo eyi ti eyi o le fun o ti le po now peter o bi to soro in to so lori oro bi nkan se ri lori lede nigeria o ri so yato so se lu o but ba yo yenu o yenu ga o gboro defend ise ti e ni o nsise fa are ni
0: báyọ̀ oyè
2: agbẹnusọ ààrẹ ni
0: ó pé ìgbà tí ọ̀rọ̀ ètò ààbò tá ń pariwo yìí ó ló ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kí bàbá tó gbàṣẹ́ ó ní pẹ̀lú ìgbà tí bàbá gbàṣẹ́ ó láwọn àṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ làwọn ti
2: ṣe orí tẹ
0: ó ní ẹgbẹ̀rún lọ́nà márùndínlógún àwọn agbésùmọ̀mí làwọn ti mú Belenja bẹ́ẹ̀ kúrò lójú títì àti nínú igbó táwọn sì fi páńpẹ́ òfin gbé wọn
2: tí wọ́n ṣe
0: iṣẹ́ rere sì ń tì ọwọ́
2: wọn. Èyí mélòó la lè sọ tí ní tó bá jẹ́ pé orí bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n ti paná ìwà aláàgbésùmọ̀mí yìí.
0: Ṣé pẹ̀lú pẹ̀lú wọn ti mú wọn tó ń
2: gbà pẹ̀lú bí wọ́n ṣe sọ fáwọn mú wọn tó ṣe mọ̀ pé nǹkan tó bí ọ̀rọ̀ yìí tí Jonathan ò fi padà sórí àpèrè ọ̀rọ̀ ètò ààbò yìí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n wà ní agbani àtakò ń gbà náà àwọn ni wọ́n ṣe campaign against pàápàá bàbá wa Tinubu gan wọ́n ṣe campaign against pé ètò ààbò Jonathan ò kò mú yẹ́yẹ́ tó yẹ kó resign ni now ètò ààbò Jonathan nígbà náà sí ti àsìkò yìí sí kàtẹ́ sọ pé ti Jonathan sí ti Buhari ṣe mọ̀ pé Jonathan sí ti Buhari ìgbà tí Buhari débẹ̀ ó tún lé sí ni now ìgbà tí Buhari kúrò tó lóun kúrò lórí àpèrè ààrẹ wa Tinubu bọ́ bẹ́ẹ̀ ó tún wá lé gbàkanjọrin lọ
0: ṣùgbọ́n
2: wọn rí nǹkan kan ṣe sí dáradára títí dá àkókò yìí tá à ń sọ̀rọ̀ yìí.
0: Àwọn kan pé tí ọ̀rọ̀ àwọn ìjọba tí bá ń gorí àléfà ipe bí kan bá ṣe àní ò ṣe dáadáa wọ́n ní bí mi ìbá tún gbà á wọ́n ní yóò tún le ju tìyún lọ wọ́n ní bí mi ìbá tún gbà lọ́wọ́ rẹ̀ tá a bá ní kèhìn tó tún wà bí ò tún ṣe dáadáa wọ́n ní mi tó tún gbà yóò tún burú sí ṣé bí ọ̀rọ̀ ìjọba wa ó ṣe máa lọ.
2: No torí pé a ò tí ì rí mẹ́sàyà a ò tí ì rẹ ẹni bí ọkàn ọlọ́run tó bá ṣetán ẹ wo Dáfídì inú Bíbélì ọmọ kékeré jòjò lónìí náà a lè fi mú sí àpẹrẹ ìgbà tọmọ kékeré tó dìde tó ní òun ṣetán láti lọ pàdé òmíràn ẹ rí pé yóò mọ yàyẹ lẹnu pé ọmọ kékeré tẹ lè sọ pé lè fi ìpá gbá pé kókó wájú mi ló wá lọ síwájú abẹ́ nǹkan tá à ń pè lómìnira ni giant ẹni tó tóbi gbọ̀ngbọ̀nràn nígbà tí ọlọ́run ṣetán tọ́lọ́run ṣetán pé òun fẹ́ lu èèyàn kan ó lu ọmọ kékeré kànàkànà lásán ni jẹ́ Dáfídì fi pa Gòláyàtì so irú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kí ẹ lè mọ̀ wípé bí àwọn ẹni bí ọkàn ọlọ́run bá ṣetán tí wọ́n bá gorí àléfà ó jẹ́ kìrìsìtẹ́nì ni ó jẹ́ mùsùlùmí ni kíní kan tí mo kàn fẹ́ kí àwọn èèyàn wa máa ṣọ́ra fún ìlọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ó gborílẹ̀-èdè láàlẹ́ jẹ́ kí n fèrè kò sí ẹni tí ọlọ́run ò lè lò níwọ̀n ìgbà tí bá kẹ́tẹ́kẹ́tẹ́ báláwùn bá ti lè fọ̀n bí èèyàn ṣùgbọ́n táwọn èèyàn bá wá ń takú wípé lágbájá tàmọ̀dò ni ẹ̀yìn àfọlọ́run ni problem yẹn a lè resolve nítorí pé nísìn wọn à gbọ́dọ̀ fi sọ̀rọ̀ ẹ̀sìn wọn à gbọ́dọ̀ fi sọ̀rọ̀ ẹ̀yà ẹni tí ó mójútó orílẹ̀-èdè nàìjíríà kò gbọ́dọ̀ wo wípé ọ̀rẹ́ mi lágbájá kí n fún lówó tàbí mo fẹ́ fún nípò kí ni àjọṣepọ̀ onítọ̀hún kí ni nǹkan ti ń ṣe kí la fi mọ̀ pé akíkanjú ènìyàn ni ṣé ó kájú ẹ̀ bí ṣùtí ní ìsìn nǹkan kan ni wọ́n fi mọ̀ sọ pé lágbájá yìí ó kájú nǹkan báyìí ẹ̀jẹ̀ ká mú ẹni tó bá mojú ògùn ní pa bì nírè ṣùgbọ́n àwọn olóṣèlú máa ń wò níwò wípé ẹni tí mo bá fẹ́ bá ṣe ẹni tí mo bá fẹ́ yàn sípò ó mọ̀ ń pa iṣẹ́ yẹn o kò mọ̀ ń pa iṣẹ́ náà o ẹjẹ́ ń tẹ lọ́rùn torí ó ṣiṣẹ́ fún mi ẹjẹ́ ń tẹ lọ́rùn torí pé ó fún mi lówó kò dẹ̀ mọ̀ ń pa iṣẹ́ yẹn ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé kéèyàn kàwé ìwé tó bá kà kí ẹni tó ka tó lọ rí di political science ó yàtọ̀ fún ẹni tó jẹ́ pé ó lọ rí di ìmọ̀ ìjìnlẹ̀ nínú ètò ìlera ṣótíyé nìsín so kẹ wá mú ẹni tó ń lọ ètò ìlera kẹ wá ní ẹ fi ṣe commissioner for information tàbí political adviser kan ń lẹ fi ṣe bóun ló ṣe fẹ́ ṣe tó fi máa jiná no bóun ló ṣe fẹ́ ṣe So enti en to ba ma kapa orilede Nigeria o gbodo je nikan to je pe o setan to je pe temi temi re lo fe fi se ise yi. So idin ni to fi dabe ni wi pe lowo lowo tan soro yi oro bayo ni onanuga to so ohun wa defend di kini re ni gbogbo yen lo mo bi nkan se ri lorilede Nigeria o
0: oda e se baba wa nation e je apada wa se ipinle Oyo eh lori oro eto abo na la se wa egbe awon arewa ati awon agbagba pa arewa won tin se kilo fun orilede Nigeria lori pe won ni e ti fe mo wonu opo alai ladari tabi ase eyan tawon elede gese npe ni anarchy beyin o ba ni olori eyin o ti ko sase olori kankan to fese mule won pe bijoba apapo ba kuna lati wa nkan se si oro ajijangbara yoruba eyan Sunday Adeyemo ti gbogbo eyan mo si Sunday Igboho lori iroyin kan le to janrinrin to kakiri nipa gbedeke to lo fun awon olori awon Fulani ni ipinle Oyo leyin isele idinigbe alaboyun kan ati awon ebi re eyi ti royin kan to pada gbe pelu foran wipe won ti tu awon onitohun sile lae ti to wakati meji ogun bo ti e je pe iroyin mi to jade to tun tako nibi ti alaga agbegbe joba bile ore lo pe ati awon eka apase ile ise olopa agbegbe ogun ti won pe ko ri be o won ni a iroyin ogun ko ri be won se ko danu iroyin mu na won ni arabirin ton ji gbe atawon eyan re won to si wa lahama awon ton gbe o won ni koda akitiyan te waju lati dola awon eyan ohun mo mo pe eyin na baba wa nise ti ri foran ohun nebe ti gbo o ti koja lo si oga awon Fulani iga awon Fulani to si lo so fun won pe awon o fe agba yin lalejo ni o a fe ke

0: àwọn tí bá ń ṣe iṣẹ́ aláàbí lọ́dọ̀ yín bá ń bọ̀ ọ̀sọ̀rọ̀pọ̀ tó sọ tó sì ń kì wọ́n lọ kó tó wá di pé fọ́nrán míì padà jáde lẹ́yìn ẹ̀ pé adúpẹ́ táwọn èèyàn ń jó tán yọ̀ fáwọn ti rí àwọn ń tọ̀ nǹkan ti tu wọ́n lẹ̀ lẹ́yìn rẹ̀ ni ròyìn wá jáde táwọn iléeṣẹ́ ọlọ́pàá pé kò rí bẹ́ẹ̀ àti alága agbègbè ìjọba àbílẹ̀ òre ló pé wọ́n ní ò rí bẹ́ẹ̀ o wọn ò tú àwọn èèyàn ọ̀hún sílẹ̀ o wọ́n ní kódà akitiyan sì ń lọ lọ́wọ́ láti lè ṣe kíni o láti lè dóòlà àwọn tó wà lákàtà àwọn àtìláàwí yìí tí ẹ bá gbàgbé lórí ọ̀rọ̀ ètò ààbò yìí náà sì ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fi àṣẹ kan lẹ̀ wípé àwọn ọlọ́kadà kí wọ́n bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́ gbogbo iṣẹ́ bí wọ́n bá ṣe látàárọ̀ bó bá ti fẹ́ máa da aago mẹ́wàá àbọ̀ alẹ́ báyìí kí wọ́n ti kángara wọn kọ́ńkálùkù wọn ti wà nínú ilé kó wá wọn títí àti aago márùn-ún àbọ̀ dájí pé àwọn ò gbọ́dọ̀ rọ ọlọ́kadà kankan kó ṣiṣẹ́ ní wákàtí ọ̀hún nítorí ọ̀rọ̀ ètò ààbò torí bá a bá ní àwò gbogbo fọ́nrán tí ń káàkiri àwọn atiláwí yìí púpọ̀ nínú ohun tó fi ń ṣe ìrìnsẹ̀ ó ní ọ̀kadà tuntun àyanran náà tó ń já látàrí ẹ̀ náà nípínlẹ̀ abia ìjọba ìpínlẹ̀ abia àwọn náà wọ́n dènà àwọn tiẹ̀ dènà mọ́ pátápátá ni pé àfẹ́rọ́ ọ̀kadà kankan mọ́ ẹ̀kọ́ lọ́kadà kankan mọ́ ṣiṣẹ́ mọ́ kán mọ́ lo ọ̀kadà kankan mọ́ láàrin agbègbè umaya aba àti ohafia nípínlẹ̀ abia táwọn tiẹ̀ gbọ́dọ̀ rí mọ́ bó tiẹ̀ jẹ́ pé ti wa wọ́n fún wọn ní àkókò ni pé ya aago báyìí sí aago báyìí àgbọ́dọ̀ rí yín kẹ́ ẹ ṣiṣẹ́ lábẹ́ àwọn àgbọ́dọ̀ tí ẹ gbọ́kadà mọ́ láwọn agbègbè ọ̀hún níbẹ̀ tìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọlọ́kadà kan ti ẹ̀kọ́ kan wọ́n tún ṣàròyé pé alẹ́ ọ̀hún gan o ni iṣẹ́ máa ń yá jù nítorí pé owó táwọn ó fi gbèrò lálẹ́ a máa gbẹnu òkè díẹ̀ ẹ mọ̀ pé alẹ́ àkókò gìrìgìrì tó ń kálùkù ó fẹ́ lọlé ẹ̀wọ̀n lédè gẹ̀ẹ́sì àpè ní russian hour ẹ̀yọ wọn ti mọ bóyá múrí márùn ló jẹ kán gbọ́ níbi tèrò ti pọ̀ tán tó bàbẹ̀ wọ́n bá pè fún ọ lápò kan bí wọ́n bá ti ń wò pé kó ná ẹlòmíì ó sàré gbé ni pé jẹ́ngbé lápò méjì àbọ̀ kémi sọ àti tètè délé ni lálẹ́ ọ̀hún wọ́n pé owó àwọn táwọn ń pa ti ń dínkù àwọn kan ti fara mọ́ pé ọ̀rọ̀ ètò ààbò ló ṣe kókó àwọn kan pé wò ó kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n pabambarí rẹ̀ ní abá abíá wọ́n dènà mọ́ pé àwọn ò fẹ́ rọ́kadà ní abá o umaya o àti ohafia babawa nation ṣé ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ abíá gbé yìí lórí pé àwọn ò fẹ́ rọ́kadà mọ́ lóòótọ́ wọ́n gbé nítorí kán lè ṣe ìmúdára ètò ààbò pẹ̀lú àwọn àtìláwí tí ń lọ kadà ẹni ṣùgbọ́n ká tibi lámẹ̀ẹ́tọ̀wọ́ àwọn tí ń jẹ́ pé wọn ò ní ọwọ́ nínú ọ̀daràn tó sì jẹ́ pé iṣẹ́ ọ̀kadà yìí ni wọ́n fi ń ṣokoòwò ṣiṣẹ́ tó jẹ́ pé òun náà sì fi ń bọ́ àwọn mọ̀lẹ́bí wọn bó o ní ò ti sì rí lára wọn.
1: o ṣe jẹ́ kí n mú láti ibi olókàdá yẹn kí n tó wá bọ́ sí ọ̀rọ̀ Sunday Igbowo àti ọ̀rọ̀ tó jáde ní èní ṣe rí ọ̀rọ̀ olókàdá àṣẹ yìí tí wọ́n pa nípínlẹ̀ Ọ̀yọ́ àṣẹ tó jẹ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ti wò wípé tá a bá ní ká kó gbogbo nǹkan wọ̀nyí lẹ̀ pé kó tiẹ̀ mọ́ wáyé mọ́ ṣé ìwà ọ̀daràn ò tún ní mọ́ ṣẹlẹ̀ ìyẹn ló fà á tó fi dàbẹ́ ni pé gómìnà wá wò wípé tọ́ ọlọ́kadà kankan tó bá ti ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀yàn bá ṣe látàárọ̀ kódà kó ti jẹ́ aago mẹ́wàá gan ló bá ṣe dé kí ni ń wá kiri ó yẹ kó lọ máa mọ̀ pé ọlọ́run ti fàlùbáríkà sí ìwọ̀nba nǹkan tó ń ṣe nìyẹn tó bá tó di ọjọ́ kejì tẹ́ kọ́lọ́n jẹ́ kí gbogbo wọn máa ṣẹ̀mí yóò tún bọ́ kadà rẹ̀ yóò tún bọ́ sójú pópó ẹ rí pé ó fi ìrọ̀rùn sí fún wọn nítorí pé ọ̀kadà yìí ni púpọ̀ nù wọn fi ń ṣiṣẹ́ ibi ọ̀kadà tuntun àti tí ò tuntun gbogbo ẹ̀ ni wọ́n fi ń ṣiṣẹ́ ibi ṣe wá rí tó bá ti di ọwọ́ alẹ́ gan ibẹ̀ ni wọ́n ti ń gbé àwọn ènìyàn ibi tí wọ́n fi máa ń gbé wọn pé ọyá o ọyá ọlọ́kadà tó bá dúró de bí 10:30 tí wọ́n sọhun wọ́n ti mọ̀ pé èèyàn tó bá fi lè wà ń ta lákòókò gbà náà ó láti jẹ́ èèyàn kan tó yẹ kí wọ́n fura sí.
0: àwọn ọlọ́kadà míì ga máa lùgbàdì láabi nígbà tí wọ́n bá ní ó gbé wa dé bí o níbo bá gbé wọn débi àwọn kan ó ti dúró
1: dé. wọ́n ti dúró dé o ṣe ìdí ni wọ́n ní à ń gbòòrò máa di ẹ lọ́wọ́ ọkú ó ní wọn ò jẹ́ kóun lọ sákìtàn lọ jẹun ìyún ni fáwọn ọlọ́kadà tí wọ́n sọ pé àkókò ọ̀hún lowó ń gbẹnu òkè bí wọ́n bá fura sáwọn náà àwọn gan náà wọ́n

0: ò ẹ káàbọ̀ padà látọjú ọjà àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbẹ́sì ń tẹ ọwọ́ wájú ẹ ṣeun tẹ́ ẹ wà níbẹ̀ nítorí tiwa ẹ lọ gbójú oge wò wá kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ fi àríwísí yín sọwọ́ lójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page Wells Radio 893 FM fan page ogbun tẹ́ ẹ bá fi sọwọ́ bẹ̀ nípa ìwòye yín nípa àwọn ìròyìn tá a ti ń kà látàárọ̀ a kà á jáde sí gbòòrò ayé fáwọn ọmọ Nàìjíríà láti gbọ́ lórí ntẹ́ ẹ bá ní lámọ̀ràn fáwọn olórí ìwà náà ẹ fi ibẹ̀ a kà á wọn ó sì gbọ́ ó yá ní pápá bàbá wọn ní ṣẹ̀dá sárépò lágbọn ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọn pa àti lákọọ́lẹ̀ àwọn èèyàn tán ti lùgbàdò àrùn ibà ọ̀rẹ́ rẹ lásà tó jẹ́ pé wọ́n sì tún jọ́lọ̀ nípè wọ́n ló ń ka wọn ti jẹ́ okòólénígba ó dín mẹ́wàá tó ń ti àwọn tó jẹ́ pọ́n ti ẹsẹ̀ tún lùgbàdì àrùn ọ̀hún táwọn ti ẹ̀sìn wà láyé wà láàyè wọ́n ní òjìlé ní ẹgbẹ̀rin ó lé méjì làwọn tó jẹ́ pé àwọn kan ti ẹ̀kọ́ wọ́n ti lùgbàdì rẹ̀ wàyí àwọn okòólénígba dín mẹ́wàá ni wọ́n ti jáde láyé àjọ tó mójútó ìdènà mọ́ ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà NCDC àwọn náà fọ̀rọ̀ ọ̀hún léde kódà wọ́n tẹ̀ wájú nú àlàyé wọn pé àwọn èèyàn méjì wọ́n ti kú tó ń ti èèyàn mẹ́tàlá tó lùgbàdì àrùn náà ní láàrin oṣù karùn-ún ní ìpínlẹ̀ Ondo àti Edo wọ́n ní kìí ṣe ìpínlẹ̀ Ondo àti Edo nìkan o wọ́n ní ìpínlẹ̀ mẹ́ta ó lé ní ogún 23 tó ń ti ìjọba àbílẹ̀ 89 níye ó ní àwọn tó jẹ́ pé bá a bá ní àwò lé ní èjì ẹ̀ta ó kéré tán ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan wọ́n lé èèyàn kan ó kéré tán àti ẹ̀rírú ẹ̀yírí wọ́n lé èèyàn kan tó ti lùgbàdì àrùn ọ̀hún wọ́n wá ń rọ ìjọba àpínlẹ̀ pé ẹ ṣe àwọn ìmúdúró ètò dáàbòbò pẹ̀lú àmọ̀ràn tán ṣe fáwọn oníṣẹ́ ìsọ́jú ìlera pé ẹ sọ́ra o wọ́n sì wá ń sọ̀rọ̀ pé ẹ dákun ẹ̀yìn ìjọba àwọn tó bá jẹ filọ́lẹ̀ àwọn tó bá jẹ gbéró láti dé ìnà márùn yìí kó mọ̀ bá búrẹ́kẹ́ kọjá àyè ẹ ṣe lórí ìròyìn àrùn lásà yìí oníròyìn ti gbé pé dókítà kan ó lùgbàdì àrùn náà ní ìpínlẹ̀ Èkìtì kọmíṣánná fún ètò ìlera ìpínlẹ̀ ọ̀hún dókítà paul eje okuche ó ṣàlàyé ọ̀rọ̀ fáwọn oníròyìn lánàá òde yìí wípé dókítà tó lùgbàdì àrùn ọ̀hún ó ní ó jọ́lọ̀ nípè o lọ́jọ́ àbámẹ́ta ògúnjọ́ oṣù kẹfà ọdún 2026 babawa nation àrùn lásà wọn ni dókítà kan ó jáde láyé ní orí ẹ̀.
1: Nígbà tí dókítà bá ti ń jáde láyé ní otí ní orí àrùn lásà fever ṣé ẹni tí ò yé mi ni wípé ṣé àwọn ganan ò ní oògùn kankan tó yẹ pé ó ń dènà tó lè máa dènà àwọn nǹkan wọ̀nyí ara nǹkan tá à ń sọ nípa ọ̀rọ̀ Nàìjíríà rèé pé alak.
0: Dókítà ọ̀hún nípínlẹ̀ Benue ni.
1: Ṣebọ́ inú Nàìjíríà náà ṣáà ní Benue State wá. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé alak àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó jẹ́ pé amúdẹ̀ngbẹ̀rẹ̀ nígbà tí ọ̀rọ̀ lásà fífà tí wọ́n sì ń sọ yìí ó ti wà níta kìí ṣe ọdún kan kìí ṣe ọdún méjì tó yẹ kí àwọn tí wọ́n wà ní agbọn ní ètò ìlera ó yẹ kí wọ́n ti gbé tí wọ́n ti yẹ kí wọ́n mójútó ṣebí minister for health aṣáàní abáàní lórílẹ̀‐èdè Nàìjíríà láti rí i pé gbogbo àwọn nǹkan kan tó bá ti fẹ́ mọ̀ jẹ́ pé ó fẹ́ mọ̀ gògò débi pé ó lè pa àwọn èèyàn wa kí lóde tí wọn ò lè ṣiṣẹ́ lórí ẹ̀ àbí wọ́n gbé lọ síwájú ààrẹ ààrẹ sọ pé wọn ò buwọ́lu ọ̀nà tí wọ́n fi lè rí oògùn tí wọ́n fi máa lò fún wọn ni so ó fi hàn wípé ara àwọn nǹkan tá a lack sí ní Nàìjíríà nìyẹn mo fẹ́ sọ pé nìkan fún wa láyé ìgbà ni a gbọ́rú ẹ̀ rí níbi ekú pọ̀dé nígbà náà ọ̀rọ̀ ń fẹ́ jẹ́ bíi pé ó fọ́nì bákanbákan àwọn bàbá wa ń gbà náà wọ́n mú ẹnu ekú wọ́n ó rè dànù wọ́n ó mọ ẹjọ́ oúnjẹ tí wọ́n ń jẹ lọ
0: téèyàn
1: bá ṣe bẹ́ẹ̀ ní ìsìn ẹ ó rí i pé ẹ̀ṣẹ̀ gan ti agogo wa gọtì àlọ́run báyìí pé
0: jẹ́
1: ọjẹ́ poison.
0: Kódà èyàn ò gbọ́dọ̀ sí oúnjẹ rẹ̀ ẹlẹ̀ tó jẹ́
1: pé bóyá oúnjẹ rẹ̀ ní ìsìn bó bá ti tọ̀ sí wàhálà dé ara nǹkan yẹn nu. So ìdí ni tó fi dàbí ẹni wípé ẹ méje ká tanra wa jẹ àwọn nǹkan kan wà yàtọ̀ sí àwọn èèyàn wa náà ìmíìnú wọn dọ̀tí débi wípé àwọn nǹkan tí ò yẹ kán kó wà nù ilé wọn gbé abọ́ síbi tí ò yẹ kán gbá bọ́ sí oúnjẹ àjẹkù síbi tí ò yẹ kán gbá oúnjẹ àjẹkù sí àwọn nǹkan báyẹn ó lè ṣẹlẹ̀ débi wípé ó lè mọ wo fa fa iru wa labe ta ba ti wa ri nkan yi awa ta je ara ilu gan o ye ki a mo ba se se lori e ti ru nkan be o fi ni mo sele then elekeji mo ti so ti joba pe ki joba tete wa wo ko fi sada se lori e ki arun yi ko mo di tan ro fokale bo si je ni
0: e seun to eyin ara ale health ti lanfani ati pe lati ba wa dazi 0916893 1000
2: self
1: discipline wa fun papa ta ba ti lo si lo okere self discipline ma wa fo mo yoruba gan tori won ife kun ife lati koja ye won
2: e ma gbo ta mo gbe ayusa mo bi gbe ile igbo igbo ki sale fun ya to ma ni ile wa ma je ko ye pe ile awon ile e o ni ko de jaye mhm ni mo ti sawon yoruba yi ti ba o to represent wa se da dana bi se kan atawon agba ile bo je tek so na awon e gbo ti o ba kan lara awon ba yi o se ni o fe ma je se a le ka du ni joba a de ti kini a ta sa wa ti si wa lo je ko jara ba awon eyan wa se pe je ku je se jara ba awon yoruba sa awon agba yoruba o ti bere lati bere jo o lo ko ba de ta ni
1: nipa ti tele fa le sa awon ajoji
2: yes emi o emi ile o kan ba wa ti I don't know se lo bo se ti si wa be won fun wa la yira la won ma so ko ba ndi e ki lo sa wa mi ba de ma so ra won yo ba kan ni ama be ni je ku be be kini kan kan kan kini kan e ma ti kini ta ka ma ti ba ka kini bo le sa ga ni a ba o se yu a o ka le ba ye ta to wa so won to wa to ma ni a won wa to ma e to ba e to wo san de bo to ti bi awon kan ni na yo ba na ti ka ma so
0: e de ko ba ni ba ba ka le fe lo mi na la yi
3: A very good wash in your shape, if you go on in or not, I will not cut. I don't know you, Bambe, or your possible double, never cost it, what is that woman? In there, I want you to identify it. Oh, what a problem, what? Of the identify it. Oh, no, Moki, and so there, I don't want you back, come on you back. Can you conjure the people who are going to go to the back? Yeah, they go on now. Oh, no, Moki, what they call and you like it, and they are on you back. Ti baba mi ta ko mo ba eh a ji ko yo ba ke ni ko ma wa nda e fa be wa lori ma se video so wa ki are yen si ma ko ko ni ko ni yo un ja re nzo ne se le be ni ko ke ki ni ni le ya mi awon mo yo ba o wo a di wo lo ko di ko lo le se ti e o le di ko lo ta ko lo ko lo ko lo ka ile baba o ko ble ta ni ni ye ni yo ba ka won ni ba o ni ni ko se le wa ju a gbe ni ba e ti e ni ka wa ka ba zo ke e ya ko je ko ni ko ma wo le ni ye Ije kapete
0: Eko eto lagbara Olorun e ni sotan ese awon na soro lori ba ti nilo olopa apinle to ti isuna to peye won ni bo ti e je pe awon gomena won toka si oro olori eleto abo ni ipinle won ni oda e je nsare mu ko yi elo e ti wole eko ojumo o
4: e ka ro eko oro lu
1: e
0: ka ro sa oruko yin ati bi te tin pe wa
4: je ai si fa line de la tele gba pa
1: E caro san.
4: E dai baba.
1: Yes sir.
4: Sheri ni na itare ile Yoruba agba ngba ko guru jai. Mr. Shini e gba ni la Kaduna.
1: Ah.
4: Ye
1: lo ko lo mo awon lo le ni ko ni le osa be ni tan pa ye be ni tan
4: du awon
1: yan awon mo Yoruba bi
4: eni du eran bi Utoni na awale do ni se o ka lo mu awon mo wa sinu gbomo e ka le se kankan ni le baba wa mo le da ma so pe le baba lo ni le baba asu ta ni le baba ka mo bayi e ka ro mu da ka do nuji le e wa wo bi ta won ye wa e o ke gba ri ti sori e o ti wa si so yin ri adubo ni shakada ta isa o ti wa ri ni da ye to de to mo ka wa si ka wa lo de ka wa si kankan ha ka wa si kankan ha da
0: ada e
4: se o wa se kini won wa so e to wa ranse wa lati lu yin pe o n bu awon eyan won se kanu won ba bu ngba ti an ti wa ni lori kini e so le le ya ibara pa yen e
0: seun e ja fun awon elomi na laaye e seun
4: bi se ko gba nbe
0: bi mo tin ba lo lojo ko Facebook Sulaiman Sherif won soro nipa ba ti nilo olopa ipinle ati eto re to fese mole ko je pe won o da duro won ni bo ti e je pa won gomina la nri bi olori eleto abodin ipinle won ni sugbon won o ni akoso tara tara lori ise awon olopa tori pe abe akoso ijoba apapo na wa won e je mu pe eleyi kin to ti owo waju elo e ti wole oko ojumo o
5: e
0: pa re ko eto e ka ro san lo se te oruko yin ati bi te tin pe wa
5: Ni ati tile omo ni ni.
0: E seun
1: se
5: ba wa da. Ba ko pa ta.
1: Ya, e se gan sa. Yes sir, e seun.
5: O ti baba ni mo won ni.
1: E seun. E se Olorun a wa pelu.
5: Won bi mo tun e ka ro.
0: E ka ro.
5: E so abi ni mo fe mu.
0: E seun e ba wa mu.
5: Ko jo ko ri Olorun. Seri mo so baba won ni seun lai mo ye ka. Ko si gba ta re pada le ku je ku. Ko ni kaluku ma da package e se ta ba ti se so ibi pele be na lo mama fi le because e le moju awon to gbe nibe yen lo awon ta ba gbe nibe ko la ma mo ba je ma se fun ko wa e lo baba yen so kan si te do e lo ba ti kini ma matatini ti sele de sura ni gbogbo igba yen a ko ko normal ni gbogbo kini yen de wele Where to be there at to do. Now he is in that. I want my top police. What is the almost 40 days he buy? Second, you are the Cotidi Alaba, what you are there, right? Colossal Envy, second, you are the right. Oh no, I'm your one bit. The first to put my own articulation.
0: 0913-893-1000 Lo sopo Facebook Sulaiman Sherif won to call me won ni lori oro eto abo abenu won ni kan faye gba won ka won olopa faye gba awon eniyan to je ti ibile enyo won ni pe tori gbogbo nkan to wa lara awon nkan to nda wahala le yi oni ba won kan tin se igberoke awon iroyin to je pe iroyin faster fastos iroyin ti o fese mule tawon oniroyin kan gbe kaakire won ni eto ti e wa pa ni lerin ju oni awon iko awon Fulani kan ti won ro Tinubu ti won si npe ti won ro Tinubu won tun wa ko be pe Makinde ko pe Sunday Igbowo ko pe ko je ki o mo ntin se won ni ta ni o pe awon Fulani lati mo tan se lati pe won pada pe bayi lo se je se tori asere n to fese mule re be won ti fi lede nibe onu lojo ko Facebook wa tayin na ba fe fatejise so wa ba ri musi kan Wells Radio 893 FM fan page one e ti fi be 0916 893 1000 number to wonu kulu da fi pite ba wa dasi
1: Kò ṣe ṣe ẹni tí ò tiẹ̀ ẹni tó tiẹ̀ jẹ́
0: ẹni
1: tó
0: bá ti láìláì ẹni
1: tó tiẹ̀ jẹ́ tó wà lórí àpèrè
0: àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ sọ
1: bẹ́ẹ̀ ni
0: bọ́bá wọn ni ṣẹ̀dá mú pè yí ẹlú ẹ ti wọlé ẹkọ ojúmọ orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá.
6: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀. Ẹ bá wa mú pápá.
6: Orúkọ mi ni Sam láti Liberty.
0: Ẹ ṣeun.
6: Ẹgbẹ̀rún torí Ọlọ́run ìgbà tí wọ́n lé sòwò rẹ kiri. Ta ló ní inú ọjọ́ fún ara ìkiri? Ṣé ẹ mọyé orúkọ tó pé Goodluck Jonathan? Ẹ sọ̀rọ̀ bàbá wọn ni sàn.
1: Ẹ ṣe.
6: Ntẹ́yìn ẹ káyọ́ Tinubu ìgangan tó pe Jonathan president. Ṣé wọ́n gbé? Tinubu kàn ṣera lọ́dọ̀ ń ṣe ìtò wù mí. Ọlọ́run ó sì jẹ́ olulẹ̀ lágbára Ọlọ́run. Kí nǹkan kan tí ó ṣe nílùú yìí yóò lulẹ̀.
1: Ẹjẹ́ ká fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run.
0: Ṣé
1: rí bí nǹkan bá ṣe káyàn lára? Ta bá ní kí bí nǹkan ṣe ká wa lára náà láti mọ sọ, yóò lágbára díẹ̀ jọ.
0: Ọ̀dà ẹ̀wọ̀ bàbá wa ń dẹ̀ṣàn. Ọ̀dà ẹ̀jẹ̀ ń sáré mú pé kò tó dé pa ń ṣẹrí ilé ojú ọjọ́ ìtì kó wà ń pọpa mọ́ra ẹ̀lú ẹ̀ bá mú
6: pápá.
1: Ẹ̀lú
6: Mo bẹ kí ẹ sára, ẹ kí ẹ sára, ẹlẹ́gbẹ̀ẹ́ gbé ìdáṣẹ́yìn, ẹ kí ẹ sára, ọmọ ọmọ ìbádìpọ̀ kúkọ sí Tinubu, ẹgbẹ́ ṣé ẹni alága agbáradìgbẹ́ àgọ́ ìsọ̀ kúkọ sí káwọn ìsọ̀kọ́ tó wá gbé ọ̀rọ̀ ìsàgbáyé, gbé sẹ́mọ̀ ẹ̀ka kọ́mọ ìjọ sí eré ìdí ààrẹ, èrè ẹ̀rẹ́ Nàìjíríà, gbogbo sí nínú àwọn yorùbá àmì. Anígbà òbí yẹn ká sọ̀rọ̀ sí ẹni yóò kẹ́ sọ̀rọ̀ bí ẹni tẹni tí ẹni ẹni yóò kẹ́ sọ̀rọ̀ dára dáa ní ẹ̀kọ́ bí ó dáa kí ẹ bá ara yẹn.
0: Ẹ ṣe
1: ẹ máa gbọ́ ṣẹ́yí
0: bàbá wọn lè ṣẹ́yí sùúrù èyàn sọ èrò tèèyàn bí èèyàn ti rí ẹwọ́n tó já kojú ẹnìkan pé ẹnìkan sọ pé báyìí lóòótọ́ kò yẹ kí èèyàn sọ̀rọ̀ àlùfàǹsá síjọba ẹ̀yin kò dáa. Òfin sì wà lórílẹ̀-èdè yìí ṣùgbọ́n ẹmọ́ tó já dojú kẹ nìkan pẹ́ nìkan wí báyìí ìpè yìí ń wọlé o ẹwọ̀ méjèèjì ní sẹ́jú ṣùgbọ́n ká lè gbà pé kankan mọ́ ẹ dákọ̀ ẹwọ́n
1: mi náà ẹ ká pè ní gbàgede
0: ọ̀rọ̀
1: ẹ àti àkókò wa àwọn
0: èèyàn ti pè ojú méjèèjì
1: ìpè bá dé gbàgede wá gbé
0: kíni ẹ dákọ̀ pé wọlé ń gbàgede
1: ẹ ṣe. Orúkọ tèmi ni ambassador Wálé Ẹgbẹ́wùmí Bàbá One Nation tó orílẹ̀-èdè yìí àti kò sọ́wọ́ Ọlọ́run. Agbo.
0: Eseun Baba One Nation to eyin ara ile ko je bi ta ti mo sere ile lori akotun eto yin eto wa igbeyewo royin agbon ma gbo yin te n pe wole e mo binu o a sako o ko ba ti dori igba gede oro e pe wole ke so n te fe so e dako e mo binu awo ni le gba pe mo ni o yo lohun adekoke lo ko temi nje iri atayo bayi la to fi pade o dabo
7: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ́ wa kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.
8: Owó la mọ̀, a ò fi ti wá ṣe. Àìfọtẹ̀sílẹ̀ ni òjáyé ogun, ṣe bójú là ń wò, a owó ti ṣẹṣẹ́ ọ̀rẹ́, òun lẹni ẹ̀tẹ́ ṣe ń dèrè àjíbọ, mo ṣe bówó la mọ́.

0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Mo ní a lọ gbọ́ orin ni nígbà tí ambassador ti sọ̀rọ̀ ń pa orin. Wọ́n ní orin tèmi tún rí tí mo tún rántí o ní orin láti ọ̀kan nínú àwọn èèyàn wa. Moses ló kọ rẹ̀, àmọ́ a parí la mọ́ pé.
1: Ṣé ó parí?
0: Ó parí.
1: Bó ṣe parí ni àní sẹ́ǹsì ṣe wà lórí ẹ̀.
0: So ok.
1: O kọ orin tó in fact kò sẹ́ni tó máa gbọ́ orin yẹn. Tí ò ní lọ sí tí kódà tó bá yẹ pé ó jẹ́ aláṣẹ tó lójú àánú. Yóò mọ̀ pé ó pe àwọn sí àtẹ ìrònú ni. O jókòó compose ẹ.
0: O compose.
1: Kì í kàn ṣe pé ó kàn bọ́ sójú inú
0: sí. Kì í sàwọn ní gbagodo
1: gbagodo. Ó sọ wóró tí kàn ṣe gbagodo gbagodo gbagodo ìranù kan. So o gbé o jókòó. O compose dáadáa. Kódà àwọn orin yẹn ó nílò láti jẹ́ pé kí wọ́n máa lò ní every station.
0: Kán máa lò lóòrèkóòrè.
1: Lóòrèkóòrè. Pàápàá ní West Stadium bí.
0: MC Apari. MC Apari
1: la mọ̀ pé. O ṣiṣẹ́. Yes.
0: Moses
1: ọkọ rẹ. Ọkọ ló wà lórí ẹ.
0: So àparí yẹn ti gba orúkọ ẹ kúrò lẹ́nu wa.
1: Lẹ́nu yín.
0: Kò jà rántí orúkọ rẹ mọ̀ dàbí alára. Ọ̀pọ̀ wa ò tiẹ̀ ẹlòmíì ò mọ ọkọ̀ tí ń jẹ́.
1: Tí ń jẹ́.
0: MC Apari. MC
1: Apari ni wọ́n ń pè.
0: La máa ń pè.
1: Ọmọ gidi ni ó ṣe dáadáa.
0: Ó ṣe dáadáa.
1: Ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Ó jókòó. Ètí ṣe àmọ̀ pé ohun tí mò ń sọ náà nìyẹn pé o ò lè bọ́ sórí ibìkan kó kàn máa kọrin jọ́sẹ̀ ni a ò ká pé gbà kan tí. Studio jẹ́ studio tó yẹ pé
0: ayé
1: wà ní bó ṣe wà. O lè kàn sọ pé o kàn bọ́ sínú studio.
0: Ọkàn
1: kọrin sá. Wọ́n á kọ́kọ́ wò pé kí lo fẹ́ sọ fáráàlú ni. Ṣùgbọ́n ní ìsìn bóyá nǹkan tí wọ́n kálukú ó jẹ ni wọ́n wá. I don't know.
0: Bẹ́ẹ̀ ṣáà já kàn.
1: Ẹ ṣáà já kàn kankan.
0: Àbá ti ráwọn èèyàn bíi mélòó kan tí wọ́n stream ẹ̀ wọ́n fa wa náà ní tánṣó.
1: Ẹ àbí ẹlòmíì lè máa súfèé lásán gan. Mo ti máa sọ pé wọ́n lè máa pé bí ọ̀bọ̀ pupupu pàápàá pupu àwọn yóò sì máa jó.
0: Wọ́n máa jó sí i. Ọmọ Nàìjíríà.
1: Nàìjíríà ti dé.
0: Àbásọ́dọ̀ pé orin yìí ṣe dáadáa.
1: Ó ṣe dáadáa. Ó ṣe dáadáa.
0: Pàápàá jùlọ.
1: Ó jókòó.
0: Pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà.
1: Bó ṣe rí nísìn.
0: Pé ìlú yìí ó ń sàn fún wàrà àti fún oyin.
1: Fún oyin.
0: Ṣùgbọ́n àwọn kan wọn jẹ́ kóyin ó débi kan.
1: Wọ́n jẹ́ kóyin ó débi. Ó tó wá pe àkíyèsí àwọn ọ̀dọ́. Ipe
0: àwọn kan kàwé.
1: Apá àwọn kan kàwé.
0: Wọ́n ṣagolo ni.
1: Wọ́n ṣagolo káàkiri. Àwọn kan kàwé. Wọ́n bẹ̀bẹ̀ káàkiri.
0: Ṣé àpárá tí máa ń mú kéèyàn máa ṣagolo kiri onítọ́mọbìnrin ń ṣe tó gbowó.
1: Ọ̀wù.
0: Ara tí máa ń mú kí àwọn.
1: Ṣẹ́lẹ̀yìn ò lè ṣago káàkiri. Nígbà ọba yá pẹ̀lú 15,000
0: tó gbọ́dọ̀. Torí owó tó yẹ tó gbà yẹn owó tó tẹ́wọ́ gbà yẹn àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ́wọ́ gba owó àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń plánà pé ẹ tún máa gba owó ní coming election owó tó yẹ kí wọ́n fi ṣe ojú ọ̀nà ni wọ́n fẹ́ fún yín.
1: Náà fún yín lọ́ba parí.
0: Owó tó yẹ kí wọ́n fi ṣe sùkúù. Owó tó yẹ kí wọ́n fi kún owó oṣù àwọn ọlọ́pàá. Kí wọ́n fi ra ìbọn fáwọn sójà. O ni ń kó fẹ̀yìn.
1: Náà ń kó fẹ̀yìn tẹ́yìn inú yín dùn.
0: Owó tó yẹ kí wọ́n fi ra oògùn sọ́ọ̀sìpítù.
1: Kálàáfíà ó wà fún gbogbo èèyàn.
0: Òní à ń kó fún yín o.
1: Ìyá ń kó fún yín tẹ́ǹjẹ́ tẹ́ẹ̀ fura o.
0: Kí ló tún kù náà o.
1: Ẹ̀yin tó tún kù tẹ́ ti ń retí irú owó bẹ́ẹ̀.
0: Owó tẹ̀ ń retí nù.
1: Owó tẹ̀ ń retí rèére.
0: Lọ́wọ́ wọn.
1: Ilẹ̀ náà.
0: Owó tẹ̀ ń retí lọ́wọ́ wọn. Àwọn ará Èkìtì ti ń gbowó owó ń tẹ́ gbanú. Tẹ́fà ẹnìkan kọ pé òun gba Èkìtì kọjá pójú ọ̀nà bẹ̀rẹ̀ nǹkan káwọn ibìkan tó bóyá bíi tẹ́ni yẹn gbà ìdún nù. Ara owó tó yẹ kán fi ṣe ojú ọ̀nà bíi tẹ́ni yẹn gbà òun ni kó fáwọn
1: kan. Náà ti kó fáwọn kan.
0: Owó tó yẹ kán fi sọ hospital primary health care center tó yẹ kẹ́ lè lọ kẹ́ gbóògùn lọ́fẹ̀ẹ́ kẹ́ fún yín lábẹ́rẹ́ lọ́fẹ̀ẹ́.
1: Ṣé bí gbàkan ni free education wà? Káyọ̀ pé àwọn eléyìí wọn ẹ̀ sì kìí ṣe pé owó kan ni wọ́n ń há. And free education.
0: Àtò level. Wọ́n nílò àti
1: ìfọwọ́ fún wa. Free health free kinní kan. Wọ́n ka gbogbo ẹ̀ lọ ni tí wọ́n sì ṣe.
0: Owó tó yẹ kán fi ṣe nǹkan mèremère sílùú tó yẹ kẹ́ ẹ lọ mọ́ gbafẹ́ bí ayé àwọn Kingsway.
1: Ọ̀nà jìn.
0: Àtàwọn nǹkan míì bam tí àwọn kan ti gbádùn sẹ́yìn àwọn àbásádọ̀ àwọn àìṣìfà láyàndé àwọn àbàbá Adémilúyì gbogbo yín bàm tẹ́ ẹ ti gbádùn sẹ́yìn to e kan fi ma gbe ura won kan laruge
1: ilu yi ise ri Nigeria o ba dabi America ni
0: Steve fe taja bi
1: ye ah Nigeria o ba dabi bi igba won ba ma travel wa si Nigeria bi igba to je pe won travel lo America ni
0: olo fe taja oya owo re amulele ejo mo yi taja kan da ya pe yan re je to ba ti lo ta de
1: olorun gbese
0: a bo soju segan nisan laaro e anbo e ku kale omo Nigeria
2: your preferred wholesome radio.
3: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
4: Oh, wow. Yes, please.
3: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
4: Wow, that's amazing.
3: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
4: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
3: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
5: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, with delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jayi Olam and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
6: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
7: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
6: Same excuse yesterday. It is unacceptable, please. You better switch to One Data Internet Service.
7: One Data?
6: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
8: Radio. West Radio. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Ogani Master. Kile tun duro se na e ma se tabi sugbon o e ma bo wa sile ise wa danda la wa leje titi ile funfun pelu awo bulu west broadcasting out ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elu elu 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM Olorun gbọ gbogbo nte fe oju kan lo wa
9: awon atoye so aye wa
10: akola wole lo ko mi je o olootu omo adabanija ta ba nsoro npa radio ni pinle oyo mo le oso si o afenti obanile balaye west radio 89.3 FM ibe la gbe wa yi ni oluyole mbadan aki gbogbo awon oludare radio bi o aki oga agba alakoso ati awon isogbe engineer ati gbogbo eyin presenters loko kan ejeji inu mi dun fun radio yi mo mo gbo gbogbo igba tori wipe ojo obe nikan sota ni bi e se nsa usa be ni nsa ti ibo e mo gbo ti ibo kedu kedu odun ma e mo gbo ta usa nbe inan kwana inan geja e mo gbo ti yoruba o je ki mo wipe radio eleyi o tun ni agbara ju radio elekan jekun lo adupe adupe pe okun ilosiwaju yo mo ba wa o akola wole lo ko mi je o olootu omo adabanija omo eni ija oba ti pere lokun atewe atagba omode ilokunrin lobirin oyunnu asedi e ma gbo west radio 89.3 FM
11: west radio 89.3 FM konda goma pe
12: e file e ma yikuro west radio 89.3 FM nibe gongon lewa.

0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́run wọn pé ìpolówó ọjà lagunmowo ẹnìkan wà lójú òpó ń bí tó gbé wa wọlé ta lẹ ni ẹ kú ojúmọ o.
1: ẹ
0: ra sà.
1: ẹ kò wa tó tọnu o.
0: ẹ ṣeun sá.
1: ìlú ìyàdùn fún wa o.
2: àmì.
1: àlàkọjá yóò ní borí wa o.
2: àmì o.
1: ọ̀gbẹ́ni adé olúkáyọ̀dé ni lásìkò aláàbàtà.
0: ẹ káàbọ̀
2: sá o.
1: gbogbo atótó nuyin náà ni mò ń tẹ̀lé. ṣe rí èmi ọba tó ní kẹtù jẹ ká tún wò bákan.
0: ẹ ṣáwò.
1: pé ọrọ tí ọrọ orí àtàìsì ó dàbẹ ni pé ó tún máa ń ṣe ó tún ní ṣe pẹlú tó bá ń dé bá ìlú. ẹ wo ìgbà tó àwọn fitọ láyà tọkọ orin kan ìlú lé o
0: òṣòwò lóde
1: ó gbọ́ ń gbọ́ ní 1960 ló ti kọ orin yẹn. Ẹ wo ń tà rí ní ìsìn.
0: Ṣé ìlú gan wa? Bàbá
1: òbí tẹ wá tún. Bàbá òbí tún wá kọ ní pé ẹnu aráyé àà ẹnu aráyé lẹ́tọ́. Ẹni ọba ní wọ́n kú máa sọ ìsọtẹ́lẹ̀ ohun rere sórílẹ̀-èdè nínú orin. Wọ́n jẹ́ fásitì máa lọ bá ìdí yẹn níwájú. Torí bí ìgbà tó wọ̀nyẹn ti sọ ọ̀rọ̀ ìdí síwájú ni. Lókè ẹ̀wọ̀ ìgbà tí austerity yìí dalọ́la austerity yìí kọ́ yọyọ. Ṣé lè tó wà lẹ́yìn òjò austerity lọ? Nígbà kan tó máa yí padà náà àdúgbẹ́pọ̀n náà tó ní alátìmọ́lá sí Nàìjíríà owó ń bọ̀ kànígbàgbọ́ bẹ́ẹ̀ ọmọ yẹn ló yẹ ká máa play. Bọ̀tí lórí rédíò àìmọ́ rédíò ní ìsìn èmi ò tẹ́wàá mọ nǹkan tó ń rí inú ẹ̀ láàárọ̀ kùtùkùtù tó yẹ kí wọ́n gbọ́ orin àdúrà. Ẹ máa gbọ́ tatatatatata kí ló ń ta tánà ń ta níbọ̀ tánà ń ta lọ́fà.
0: Lọ́nà àwọn olórin gọ́fẹ̀rẹ́ dátẹ́nà
1: ọ̀rọ̀.
0: Àmì àmì ẹ ṣeun sà láti kú ọlá. Ẹ wo ká tó tẹ̀ wájú bàbá tí wọ́n pè láti kú ọlá ìlọ́jà ìrántí. Gbogbo mo ṣe ń pariwo tí mò ń ké tó. Ṣé ti àwọn aláṣẹ tí ọ̀rọ̀ ojú ọ̀nà kú ọlá sí Alexander wà pàtà ìkan wọ́n sì ṣe gbé apá wọn ò gbọ́. Àwa gbọ́dọ̀ sọ wípé àmì ò pariwo tó àbí etí yín ni ọ̀rọ̀ mi ò wọ́nú rẹ̀ kí n má sọ ní ọ̀nà tí ò ní tèmi náà fúnra mi lọ́rùn. Ojú ọ̀nà kú ọlá sí Alexander kí ló dé a sì pariwo tó. Mo ti ra àwọn kan òpó mo rò bá àwọn fẹ́ sojú ọ̀nà ni àsopò náà fẹ́ máa rìn kiri mo rí tí wọ́n ti ń rí àwọn òpó kan láti bí ijọ́ bí méjì mẹ́ta báyìí ní ìsìn. Sopò náà ni àbòpò kíni ojú ọ̀nà lèmi ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ bí bàbá tọ́pẹ̀ láti kú ọ̀la lẹ́jà ìrántí ojú ọ̀nà kú ọ̀la ò wọ́wọ́ sí àpáta wà Alexander kì í sojú ọ̀nà bẹ̀rẹ̀ nìkan láti sọ́ kò súnmi kò ní rẹ̀mí o kò súnmi kò ní rẹ̀mí. Wọ́n sọ̀rọ̀ ń pa orin pípé bóyá ká tún rọ àwọn olórin wa kí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa kí wọ́n máa sọ àsọtẹ́lẹ̀ rere. Bóyá nu orin tí wọ́n bá ń sọ àtọ́ bá ń kọ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kí wọ́n máa bá wa wòye pé tọ̀ à nírètí wípé nígbà tí ó bá fi dìwò yá àmọ́dún nǹkan báyìí.
2: ṣe rí àwọn orin yẹn tó bá jókòó tó bá compose bí gbogbo nǹkan ṣe ń lọ nǹkan tí ó máa fi kún náà yẹn kúrò gbogbo wa náà ọwọ́ ọlọ́run ni gbogbo wa wà orílẹ̀-èdè ọwọ́ ọlọ́run náà ló wà. So irú àwọn olórin bẹ́ẹ̀ ẹ rí i pé bí ìmọ̀ràn láti sọ fún àwọn olórin láàárọ̀ yìí pé kí wọ́n tún èrò ara wọn pa lórí orin tí wọ́n máa kọ tó jẹ́ pé
0: àwọn orin tí yóò jẹ́ pé
2: yóò mọ lẹ́kọ̀ọ́ àwọn èèyàn tí yóò mọ kọ́ wọn lẹ́kọ̀ọ́. So ẹ rí i pé torí ẹ̀ ni a fi sọ̀rọ̀ nípa àwọn olórin because gbogbo orin tí wọ́n kọ lóde òní oh my god ọmọ èèyàn gan kò tún gbọ́dọ̀ dé bá.
0: ọmọ èèyàn
2: gbọdọ dé bá rú orin bẹẹ.
0: ẹ wo ilé ìtàn fi ṣàpẹrẹ pé bẹẹ yẹn bá gbọ rédíò nígbà míì àwọn orin tẹmọ gbọ tààtà ewu tún ni tààtà.
2: èyí ò èmi tó gbọ yàn mo tún gbọ yàn fún gbà àkọkọ
0: tààtà
2: èmi tiẹ gbọ jẹmọ èmi ìwulẹ ẹ fẹ gbọ orin kàtàkàtà kan tí ò bá wúlò.
0: tí ò wúlò
2: no. àwọn orin tààtà kí ni ta
0: ṣé tààtà
2: ni ta ni àbí wo.
0: ẹja mo fẹ play video. Mo sọ̀rọ̀ ń pọ̀ ọmọbìnrin jọ́kìnrin àná ọmọ ti Èkìtì. Obìnrin míì láti Èkìtì náà sọ̀rọ̀. Obìnrin kan láti Èkìtì sọ̀rọ̀. to bu enu atelu in to sele enu eto idibo Ekiti be won yo wo ebo lo fi soro mo se fi agbo e ma binu ebo lo fi so o ebo lo fi so so e ja jo gbo n to so gege bi omo ipinle Ekiti to na jade lo dibo kawe woye ti e lori in to sele anbo.
3: But my name is Oke Adenike Favor. I am a private school teacher, a graduate. I thank God for making today a reality. That is what we have been hoping for. But today election is giving me a problem. My heart is beating because of what people are doing at the polling booth. I'm from Ikai Idujin, Lapetija Walk, 8001 polling booth. What people are doing is not good enough. People carried money because they want to buy their votes. But I told them I cannot sell my votes. But I want to vote for my conscience because your same conscience will linger forever. The person that you didn't vote for and you went ahead to the other party, you collect money. The person is deceiving him or herself. But at this rate of our polling booth, I don't know for further. But what I'm witnessing today is not comfort in our polling booth today. And all these observers they brought for us is like they are not fair enough for this election. Yes, I can say it can go like they are not fair enough because most of them they are one side party. And we should not be. We are one Nigeria. We call ourselves a good citizen. We should not be patcher in voting for the person that you want to vote for. Showing ballot paper to the other people so that people will go there and collect money. Get him the 15,000 naira. But can $50,000 feed a family for the whole 4 years? Which is not. It's uncalled for. But I'm calling on our government to look to it. It is not good. During the election, they should not bring money. They should not bring bags of money to the polling youths to buy the hearts of the voters. Because my vote is my right. I voted for my conscience. And I pray my aspirants, in which I believe he will win the election by God's grace. Thank you so much.
0: Even ti aspirant mama Yoba wole amen ton dibo fun won so en ti an dibo fun even ti en ti an dibo fun o ba wole won ti se ise
2: omo Nigeria rede. Yes
0: even keni ton dibo fun o ma wole
2: komo wole okan ti e bale pe yes
0: ibade wole
2: to ba wole
0: even keni yen ko je ni ti an dibo fun lo wole. The fact that pe won lo dibo pe okan me en to wu me lokan re e ni de ati fun mi lowo
2: lowo
0: ki to dibo fe niyan o wu wa omo luwa bi omo Nigeria
2: re be ni
0: inu Ekiti kan na ni o
2: be ni o try
0: inu Ekiti kan na koda enikan ti post we pe o wu awon lati fun arabirin ni owo milionu kan naira
2: se bayi o pari
0: enikan ti post pe o wu awon lati nu okan awon lati bun eni ni milionu kan naira nitori oro to
2: so so jade kai se gbo e wo difference to wa laarin 1 million
0: and 15,000 naira
2: owo pe kan so jade yi pe
0: in to sele yo
2: se ri nkan bi nkan yi ba ma so do lola o ti tan owo oro to so jade hun o fi yan pe omo Nigeria iru awon tan fe ni Nigeria
0: mun leleyi
2: ni lawon eleyi iru awon ero ti a fe ka awon yan ma ni lokan o kawe o
0: iru awon to ye ki INEC ma mu gege bi ambassador ri
2: iru awon to ye kan ma fun loye oye kankan
0: ki se ko ta tan wo pin iru ti are ma fun ni MOH
2: e se
0: GCF sorry only ma fun GCF sorry my bad iru awon to ye ki e ma da lola pelu oye o leleyi o lawon o so pe awon INEC awon sorry awon kini ko observer election observer ni mo fe so dari ki sa INEC awon election observer on fait son camp, on fait son camp, on aura. Hello?
4: Hello?
2: Kò fẹ́ràn bọ́ gbádà bí kódà bí wọ́n fi fertilizer ṣàgbàdo ọ̀hún yóò jẹ́. Yóò jẹ́.
0: 0916893 1000 Báwo lè tó ìyàbò wá ṣe fẹ́ dá pẹ̀lú eléyìí? Náà ẹlẹ́sàn àgbà ń bọ̀ àbí ṣé ẹlẹ́sàn àgbà ń
2: lọ. Ẹlẹ́sàn ọmọ kékeré.
0: Ẹ ló dáre. Yes, àbí Sátóni ẹ káàbọ̀ padà sá.
4: Ẹ wo títí bàbá ọkọ sọ tí orin ọmọ ọkọ fẹ́ dá sí.
0: Okay.
4: Ori tori yan to toto te ba wo orin kan jade laipe yi normal mo like dem to korin yan ko orin yan ko ye ko le a le won le ma gbe orin jade abon ti ni pura so awon yan je tun mu lo orin yan o je ti fi se video kini tun mo abe ti ni pura niru yan o se n bo titi so ti ba wo kini ro lo ti ba wo lori bi iwo ta ta ti dide orin mo arun yi dada orin to ba ni tumo le ti yan ma gbo titi. So ni a le ma so da da o se kan ti obin te de so la na mo wo ka nu e gan se ni gan o ye n so ro tori o wo kan bi an so ma kan gan be la na o ni ta won ti dibo so pe ko n so fa won awon le to abo bo awon le to abo n wo won kan kan be yen ni pe an tun no driver o la la da pa ona sa no ana dia igbo lowo ta awata wa ku bi o awa me da wa te de o awo ni gbowo ma di bo kun lai ti wa agba ro na
0: e seun
4: e ba le en ka wa di bo kun la wo ni da pa
0: amen e seun o sere en te ba ti e ti gbowo
2: o da ke yan meto e
0: mo le sa mi sa dua yi hello
5: emi ni mo baba olumi
0: ona re bu bola
2: mo ti expect na
5: emi baba olumi
0: ona re bu bola
5: Ambassador
2: Chief Bola adupe
5: eku ataro
2: ewa ataro ni e seun
5: olorun afun ile o
2: ami
5: olomiye
0: baba mi
5: olomiye Ambassador ba se kewule nkan e Ọlọ́run mo like you yen gan.
2: Eh.
5: Ele wo studio.
0: Ah, won le wo.
2: Da mo le wo studio.
0: Studio kan na na wa.
5: Ọlọ́run like be se fire kill yen Ọlọ́run o lo bi gan. Gun be so. Sherry iwa ta ba wu leyin. Iwa ta ba wu leyin. Ta ba awa ta wu yen. A le really mo to ma jafi. Sherry awon ba wa won ti se mistake ju. E bi en nkan lo dadi bu ko se bi sile. Abi on la ko kamo yo.
0: Apa o kamo?
5: Apa o kamo?
0: E do ye kapa.
5: E o pe se o si radio so pa yun pa di ko ti ke se yo. O si radio Malice mo ko where is called your favorite menu? O Malice several radio station. Mi the topic cho ma so on pa di ko ti be di because e wa ba on bi awon radio se to se n so to awon yin gbon. Awon mo ba already start di ko ti be yi. E wa wo nkan to wa se le nsin. Then abafinka wo lo baba kan se laye kan sin yi pe ayo ma de je kan mo mi kini kan to ba ti ma je ma gbe leyan lowo nkan so ma je ni to ba ti ma je ma gbe lowo so ma je ni emi so ro kan ni mo so ro kan seri so ro temi o to ma bi dai da temi wa le ma ni won ni o fi olodun da mi
0: awon to gbowo aba won o
5: awon to gbowo awon to gbowo ele enti o na fin ele talebi o na fin
0: eyin ni ke wa gba bi ke ko
5: son ara yin sey e wo dibo sey e wo bi dibo sey e wo to ko ba de Nigeria bi ni le wo six hour yan ja won yan goro mu fele dan dura
2: serious
5: sey ba e kan igba mi bayi ma kan o buni li kikin kan ma wu ka ti awon ojo eyan mo mo fele dan dura awon ojo eyan mo me wa shele awon eyan gidi gan olorun ba npo awon the space be no awon just wan shit the bouquet sibe emi o really se boke e to ko wa game lo fe play ele ma so polo ni sile pe ara kun yi fe ko tan wa nta sma bi je ya mu ye ya to nagbara gidi gan igba mi ko ni sina oru ma mu e to fe shin gan to fe produce gan bi weather ka bi saloon e de sa gbugbu e won obi na se yan kan ara di bouquet sibe na lo sun wa de be terrorist lo gbugbu kan to se yan di bouquet en to ye ko wole to wole fo wa na to lo jowo lowo elemi to lo gboja lo loyinbo to de to ko de to kan to na ko ko perform everything o fo won lo lowo 419 o di 419 di governor 419 di minister 419 di senator kile wa nu ma sele
0: kile an re
5: ti exactly se ya wo ba sha mistake kan o wa le o de kan pebi ko to pada kan wa solution ti e wo mistake jo kan le nkan sa di ke ti be yi e wo to di le ni le ni awa be to bo
0: 0916893100. Te tokunrin kan ti po wo blue abo wo blue no video yen anu e se media mi se n worry mo to na wa ki o le yan to gbe mo dani o fe mo ba won lagidi eni kan wa nbi mo nbo hello
6: e ka re ku je sir
0: e se o sir
6: e ko be lu won ba credit to ku lori set mi
0: okay sir
6: ku da tem ba lo
0: e se sir
6: eh inform online continue mo se join ni brother yen so mo fe pe si awon akisi kan e wo awon ibi ti won tin le awon agbedanu yen awon to n se yen won fe ma lo ko ile oko yen lati ma lo fi sponsor awon ti won wa ninu igbo yen e je ka fi o isi okan ibi ti mo so yen so are wa ni won godo awon to n gba won ni mo ọlọ́pọ̀lọ́ tó pọ̀ lórílẹ̀-èdè kí lọ́pọ̀ ọlọ́pọ̀lọ́ bí ẹ ṣe ìgbà tẹ́lẹ̀ ọlọ́pàá ló máa sọ pé ọlọ́pọ̀lọ́ tó ẹ̀dá sì ni kí ló fi ṣe ń gbà tó wà láyé fẹ́ ikú ẹ̀ báwọn lẹ́jà kù ikú wàá sọ fún wọn kò fẹ́ mu lọ so orílẹ̀-èdè wa yóò búrọ̀ ọlọ́run kó gbà wá ni o kó ṣàánú fún wa ni ok àwọn ìròyìn tí wọ́n wà ní ilé àjèjì tí wọ́n ti lo láìpẹ́ wọn bẹ̀ tí wọ́n ní problem ńlá tó ń lọ kó wálé nígbà tá a wá tá a wà lé wọn kò sí ẹni tó lè sọ nípa bó ṣe máa jẹun ọdún ọjọ ìgbà mẹta lójúmọ ó fi àrètán lọ kó wá yẹn mo lo fe ko won si se won ma so won ma toju won awon ti won fi si to wa ni budo kini ti to to jo da sile lowo awon Boko Haram na mton ni leton ni kankan se won bo ju to won bo se ye ti bi awon are ti we ko won ti wa nu gbadun won won tun wa ko bo en ma mo luwa ni won o boya o da se bo tun bo pe on mo orile de bo mi bi won thousands not to fair gas wole ni ori e de se ah olorun lo wi wa laye wa agbara olorun ni
0: ben
6: e jo awon to ba ni opolo awon to le kan are lara kon gba are niyanju gbogbo awon to se joba lorile de se ko se wa laye kini nkan so won advice fun program ori fun itesiwaju ilu yi abi se ko ni kan won gba to ba sele ki no mi nkan na se mo orile de ni wa je mo ale
0: Come on, come on,
6: I don't know.
0: O da pe egba ni baba mo n gbe chan lorun egba ah agomo kan la bo ti rokogo abi o ti lu si ni mo ni mo fe soro npa eto abo ambassador
2: to
0: awon dss ti an wa ninu ti an lo ko ti an di ti an lo gbe sowo re pe that's a fellow remand there, Lana. Why would ye pay? I do want you at least I want DSS to one, Ben. Yeah, they are like, if I should mistake, what was summer 10? Long DSS to one, Ben. On my summer 10, only my to bear, it might be no. But most young woman won't come back. Adura eyin wa nbi eyan kan soso le fe mu eyin bi ten abi something like that eni kan tu wa nbi mi de fe da anybody la gara awon to ba pe mo fe gbo la todo won hello sir yes sir yes sir
2: yes sir yes sir mo dupe sir yes sir
7: oruko mi Mr. Adigo Lala ti Apata
0: lati Apata ki le poruko yin sir
7: Mr. Adigo Lala
0: Mr. Adigo Lala yes sir ka bo sir
7: Àwọn ẹ̀ṣọ́ ń wò pé ta ló ń bọ̀ ta ló ń bọ̀ lórí dírẹ́sì obìnrin ẹ̀ṣọ́ kan wà níwájú ẹ̀ṣọ́ kan wà lẹ́yìn ẹ̀ṣọ́ tí wájú wá sọ fún àwọn ẹ̀ṣọ́ tó wà níbi pé èèyàn báyìí ni àwọn ni ká máa lọ nígbà tó ti gbọ́ ṣé wọ́n tún dé bóde ìlú kejì kan lọ ẹ̀ṣọ́ tí wá tún sọ fún wọn pé èèyàn báyìí ni o àwọn náà tún sí géètì fún wọn wọn kọjá ká fi dé ọ̀dọ̀ awo tí wọ́n lọ nínú ìlú kejì. Ibi tí mo ń lọ bàbá wọ́n ni sọ ni pé àtúnṣe ọwọ́ olólùmọ̀ tí ń kọ́kọ́ wá ìgbésẹ̀ àtúnṣe fún nǹkan tí ò bá lọ dédé. Sẹ́rí ibi tí mo ń pàṣẹ sí wa ni pé àtìgbà tí gbogbo rògbòdìyàn tó tẹ̀ tún tún wá wọ̀ Oyo State agbo pe baba wa ti ti wa sale yi ke se wa ri awon oba bi meji pe o nbo o nbo awon na man de de ele ti bo ti wo ti kan akuku bayi kan jo fi kun lukun kan fi regun sibi kan temi kan kan o ti e ni mo to nsele ko ye ko pa to bayi kan fi gba awon omo ye ko ati awon ti kasi ye ko ni bi ti wa wa ti da isi omo wa lo wa nbe ko a mo so pe erin pato jawusa lo wa nbe pato je ibo lo wa nbe inu mi o dun si area yen lati jo yi kaba o gbegbe si akọ ni lori oro yen won se le kan la denu won gbiyanju la denu iya nji awon eyan kan la si jo yi a so pe won gbiyanju la denu ka lo en to ba kan lo ma mo kolo me ni ku uya jo me ninu lo e wo awon video to njare lati do bo se n ko so awon eyan yen so lori oro ti aro yi oro olorin ti baba ko ba wa so thank god pe omo abo olomi ti e kan play record kan fun wa te ri pe o mu yato dani ni orin ti baba lawon gbo won so ti ko se en ti o gbo awa na gbo wahala wahala wahala wahala awon ti omo de ma foke omo de ti o mo kankan
0: to mo kankan
7: ko ma foke mo foke se ni la san ni won ko ton to si won mo fa contest ori ye ngba to ba ma ye won si wa ti peji e se fun akesi yen ati abo omo abo lomi na to ton play le ko tun da na ti o gba wa gugu na lati ti se ti gbo
0: so
7: wa lo je ki won le ji pada
0: amen
7: so lori ti oro tilu emi o ri pe o ye ki baba wa sile ti kon wa sile kan wa sile kan wa ri awon to ye kan ri kan jo ku lu kun kan jo pe ko soro kan ti re kun si bi kan yato si wa so gba ya ri bi pe ah
0: baba ni
7: yanju wa Oda.
0: Ẹ ṣeun sá, Mr. Adegola láti Apata. Àwọn ọmọ tó wà ní ìgbèkùn ṣì wà ní ìgbèkùn 39 days àbí? Ṣé 39 náà ni?
2: Ọmọ bàbá olómi yè,
0: yá
2: mi ní ọ̀rọ̀ kan, sórí ọ̀rọ̀ tí bàbá wa sọ. Ọlọ́run ní jẹ́ wọn ó sọ tán. Ọlọ́run á jẹ́ ká máa ríra wa bá. Ó yẹ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣẹlẹ̀ tí ngbà tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó yẹ kí wọ́n ti lias pẹ̀lú Ṣèyí Mákindé tí wọ́n bá ti ọ̀fẹ́ sọpọ́ dáa náà o àwọn ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ó yẹ ká pe ìpàdé gbogbo gómìnà káàárọ̀ òjìire lápá kan bí wọ́n bá ráyàn wá láti jẹ́ pé kí wọ́n jọ ṣe ìpàdé bó kíni ọ̀nà àbáyọ nílẹ̀ káàárọ̀ òjìire o ye kikini o ti waye
0: bo eja mo fe kin da awon ti won pe lagara hello eya ipin yen ti re
2: gbe bi o ti mo ba bo se ri pe nkan gboro bi nkan ba ti sele nle yo baba yi yo mo I mo ran won binu erun ni so e ri pe kini yen ti once to ti mu gbogbo wa to ti mu le yo ba o ti e ri pe awon yoku na tin won tin gbaradi lati ri pe abo to nipan ko wa ni odo ti won na seri o se pataki ki e mo pe gba kan la san so pe omo wa o le se di bebere ka fi si di omo elomi awon na won si wo ti wa wa nbe yi
0: omo wa ti wa wa nbe bayi
2: kan si se awon omo
8: hello
0: yes sir
2: awon baba wa bayi
8: won yes sir
2: yes sir
8: ah agbo olohun aye oni mo ilohun o
2: amen amen esun
8: Baba won le sha eku atotonu
2: e se gan sa
8: e ti foni si lo kwa e ti pakiesi si gbogbo nkan
2: e se
8: o ise to re se ati ru akoko ti a n ba lo won yi ati sele gbogbo e le ti so le director ni e ti
2: be
8: ṣugbọn awon egba powe kan nigba kan won le ọgọrun osi lo wa nle aye won le ọlọdẹ kogun àgbẹ̀kú ọgbọ̀n sínú mi ń ṣe olóko
0: àgbẹ̀ta tó kù
8: bẹ́ẹ̀ ni gbogbo nǹkan láyé yìí kéèyàn máa wẹ̀yìn wò torí pé ajayi máa wẹ̀yìn bí orin àwọn èfìsì iye láyé ń jí òkú ko tẹ́rí àtúbọ̀tẹ́ ṣe pàtàkì ó àtúbọ̀tẹ́ kálukú ṣe pàtàkì nítorí pé àwọn tó ti wà ń bẹ̀ ti pẹ́ láti ọdún tí a ṣe tí a ti ń gbàjọba ìgbésàrí jọ̀gbọ̀n ọpọlọpọ laaguro wọn mọ ọpọlọpọ laaguro ọmọ wọn mọ so ẹ jẹ ká fowó kọ rere sílẹ fún ara wa àti fún ìran wa kínú ọlọrun ẹlẹdàá kó bá lè rùn sí wa ẹni ó bá mọ rere ṣe tí òun bá ṣe ẹsẹ ní bíbélì pé ṣùgbọn ìkàlẹ ní pé ó dàbọ ẹṣeun àkàbí láti ayégbọn lẹyọ
0: láti ayégbọn lẹyọ ẹ káàbọ sà ambassado
2: ẹ má bàbọ. Gẹ́bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ẹ ó rí wípé ọ̀rọ̀ àbò ni asan
0: là
2: ń lọ báyìí.
0: Àwọn ọmọ yẹn ti lo 39 days
2: nínú gbèkùn tí wọ́n wà.
0: Mo dẹ̀ fẹ́ ka ìròyìn kan lẹ́ẹ̀kan tí ọmọ yìí lè ṣòwò rẹ sọ. Human rights activists gẹ́gẹ́ bí ìwé ìròyìn tó gbé jáde lánàá Sahara Reporters àwọn ni ọkọ pé ó kéde pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kidnap níjọba ìbílẹ̀ oríire wọ́n ní wọ́n ti move wọn out of the state lọ sí Gwari ní ìpínlẹ̀ Kaduna.
2: Bí wọ́n ti wà ní ìpínlẹ̀ Kaduna
0: tó sọnu. Àmọ́ àwọn elétò ààbò àti tí wọ́n sọ fún wa tí ó jáde nínú ìròyìn lánàá ni wípé wọ́n ti sọ̀ráǹdì wọn kò síbi tí wọ́n lè gbà jáde mọ́ kúrò ní inú national forest. Ó takora wọn.
2: Old National Park. Kini yẹn takora wọn. Àwa mi tó fẹ́ jẹ́ òótọ́ nínú ẹ̀. Àmì tó jẹ́ òótọ́ torí pé ìbẹ́mi náà ṣe kọ́kọ́ gbọ́ nìyẹn pé wọ́n ti sọ̀ráǹdì ibi tí wọ́n wà. Pé ó kàn kú pé kí wọ́n ṣe kíni o. Kan gbà wọ́n jáde. Bẹ́ẹ̀ mi náà
0: ṣe gbogbo. Wọ́n ní gbogbo exit route ọ̀nà àbáyọ àwọn ọ̀nà míì tẹ́ lè gbà ní ẹ ti block so that wọ́n ti trap wọn mọ́bẹ̀.
2: Ntí àwa náà.
0: Bọ̀ àzà tìrọ̀lẹ́ àná lélẹ́yìí jáde tí Sowore sọ bẹ́ẹ̀. Bọ̀ Sowore yìí that same Sowore náà òun ló wà ní court.
2: Ní
0: lánàá. So ó jẹ́ kí gbogbo
2: ṣe mọ̀ pé nínú ètò ààbò àwọn kinní burúkú yìí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe tó jẹ́ pé tòde stent sí pé wọ́n ní dúró sójú kan. Wọ́n lè dúró sójú kan. So but the only thing tó kàn wá bẹ́ẹ̀ ni pé bóyá wọn ò wá tí ìwà ráyè jáde torí pé gẹ́gẹ́ bí ìròyìn gan ṣe sọ ó sọ wípé inú páàkì yẹn náà wọ́n wà bọ̀ wọ́n dúró sójú kan bẹ̀.
0: Wọ́n move.
2: Ibi tí wọ́n bá ti fẹ́ fura sí wọn wá move kó bẹ̀. Sóyè ní ìsìn gẹ́gẹ́ bí nǹkan tí ìròyìn kan sọ. Ìròyìn kan nísìsiyìí sọ ní ìsìn pẹ̀lú nǹkan tí Sowo rẹ sọ ní ìsìn. Tí èèyàn bá tó ń wò lọ́jọ́ apá kan.
0: Ó ṣe kan ti gbé wọn jìnà. Ṣá wa ní bandi náà pẹ̀lú Kaduna náà ni.
2: Ẹ ṣe mọ̀ pé inú gbó yẹn kò mọ̀ síbi tí wọ́n máa fẹ́ ìjà.
0: Wọ́n sọ bẹ́ẹ̀ ó dáwọn
2: apọ̀kì
0: ọ̀yà yẹn náà.
2: Inú gbó bẹ́ẹ̀ lómi bá korí bọ inú gbó yẹn ní ìsìn. Ó lè bára ẹ̀ ní kí náà ń pè. Lọ ní ọ̀nà ìsànfàrà lọ́hùn.
9: Hello.
0: Yes, sir.
9: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé náà ni o.
0: Láti kú ọ̀la.
9: Ẹ kú atótónu sí o. Kò ní rẹ̀ yín o.
2: Àmì sà.
9: Ṣé fi ti àtẹ̀jáde tọ́ ní iléeṣẹ́ Sahara gbé jáde? Lóòótọ́ tí a bá wò ó, ó ṣeéṣe kó máa fi fídíò ohun tó ṣẹlẹ̀ lánàá hàn wá ìyẹn àwọn agbésùmọ̀mí yẹn. Kó dẹ̀ jẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ lónìí àwọn ti sún síwájú. Ìkejì ní ti ilé ìwé ìròyìn yẹn sọ yẹn. Èmi rò pé wọn ò gbọ́dọ̀ máa mọ̀rọ̀mọ̀ fún wa.
0: Kọ́ tán ná fún wa.
2: Ká lè mọ pàtó ibi tí.
9: Ó máa jẹ́ ìrọ̀dàmọ̀ tó le. Àti kí lẹ́rọ pé mò ń sọ láti máa ṣí àwọn àlèrò lọ́nà. Èmi lẹ́rọ tí kò tó gbé jáde àwọn ọgbọ́n àti rò ó dáadáa. Torí má yí dànù kí wọ́n ní ẹ̀yin ọ̀mọ̀wé ẹni in every nonsense
0: there is a sense.
9: So ọjọ́kọ̀ ká tó yẹ inú yẹn wò dáadáa o kọ́ lọ́n kó gbà wá ní o. Ká má wò ó ràn ètí. Ìdílélé ìka máa wòran ọmọ di wa o.
0: Ọ̀dà ẹ ṣeun sá wọ́n ní ká máa wòran èdè ò ní di wa.
2: Àmì o.
0: asasi oni ara wa
2: mi ami ami ami ami
0: tori mo wo pe ni wo ana wo re wa nko su ti an fa mara won ti won ti an wo ni pe awon DSS ti an lo re lo kiti pe mo sowore kini kan Black Maria kini kan esewu mose to to be te pe kilo Black Maria le fi awon ton se ese nla gan e fi Black Maria gbe won jeep le won fi gbe won e wa be fi Black e mo ru nkan ki bo wo ni pe awon eleto abo na apa won mo wa nu gbo aleto abo samana e ri mu fi finle debi te fi se sugbon e lo nku giri mene kan soso ti o je wo pe koni ban ko lada koni nkan kan ta ba te pose ka gba pose. Hello.
10: Hello.
0: Yes sir.
10: Disturb
0: me sir, tell me that you disturb.
2: Disturb.
10: Ara se were ki ko da o ti so mo go ra na o da mo yin.
0: Eyin na gbo be.
10: Gbo o na ti o na ni engine se ke le yo ti da mo ti o ni o ti mu. Owo ri won tan. I want to go.
0: O dun yin pe dibo fa laye talalaye Ola dun awon pa won dibo fa laye se ngbo
2: asamoro
0: o dun mi pe mo dibo fa laye dun mi pe mo dibo fa laye nte yan ba fi so pe o dun mi ti mo dibo fun yan o dun mi ti mo support ye o dun mi ti mo tele o o dun mi ti mo give a concert ti mo joni duro fun o on loro to wa nle bayi sasa lomo yoruba ti o lawon odibo
2: se te ri o ye ki
0: won se jale ni ipinle oyo to ran jawo
2: ni se se be ni se ri in to te sele ni isin ni pe gege bi omale karo jire to wa lori apere gege bi are lori lede Nigeria bayi imara ti mi ba ton fun won ni wipe kilo de to je pe awon iso alabo wa ti an je oni tibile a se encourage awon eyan won yi to fi wa je pe be ba rele tori oro ti ba gani Adam si so wipe tan ba fun awon laye pe won ti fa awon laye ni se pe baba ton wo lo egbe kan na boya baba n gbori ti e na sa ni I don't know se pe won so won pe to ba je pe won ba fun awon laye awon ti se tan
0: to ba yonda awon
2: tan ba yonda awon sugba bo wa to awo na pe aye ijohun awon kan mama ni gege bi nkan ti oluwo so teyan ba gbo nkan ti baba kabiyesi oluwo ti ile iwo to so ni enujo meta e ri pe ninu oro won won so bi igba to je pe o ye ki awa yoruba na ka se kini kati mo one way of the order lati ri wipe
0: won se kini o pe soro ti oluwo son sero boro oro yen sero boro abo egbo mi ti so
2: bi won se so iso ti won so iso pe ki gbogbo awon tan je kristeni ati n to je muslimi
0: ero be
2: ati en to je eyin awon onisese
0: pelu oro oluwo
2: pe o ye ki won ti
0: wa lo ko sa baba mo fisi soro won ke ele baba ele buban o ma fisi soro oluwo
2: emi o ti gboyun
0: o oda Sunday Igbowo to jade nko e sa ri Sunday Igbowo po lo ri
2: olori Sunday Igbowo e ri pe okunrin yi se oka akin this time around e ri pe eyin o dide ni dide yi pe ati gbo
0: ni
2: le baba wa bi
0: o ti e lo gbowo pe ni lu baba
2: o ni nu le baba o ni ta ni je Igbowo gan o gangan lo nje Igbowo
0: o le eru mi o ti e bayin
2: ah
0: aya mi o ti e foyin awon kan pe enu lasan ni baba dami nse
2: e gbo awon ti ba te so pe nu awon gan won mo nkan se won mo tu mo nkan ti baba Sunday Igbowo se ni keyan le lori laya ko de so pe ko de lo

0: Pàwọn
1: Northern
0: àwọn Arẹwà Consultative Forum àti Northern Elders Forum wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kìlọ̀. Pàápàá jùlọ àwọn igun àwọn kan tí wọ́n pè ní Fulani wọ́n pé kí ààrẹ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n pe Sunday Igbòho kí wọ́n bá a sọ̀rọ̀ kọ́ mọ́ dá wàhálà lẹ̀ o.
1: Kò sí wàhálà kankan tí Sunday Igbòho fẹ́ dá lẹ̀ o. Ṣé rí nǹkan tó normal ló wá ṣe? Kò dẹ̀ tí
0: ó normal.
1: Kò tí ì bá ẹnì kankan jà, kò bẹ́ ẹnì kankan jà. Ó bá wọn sọ pé ṣé mo rí pé ní ìsìn wọ́n bá ń ṣe nǹkan mo sọ ní àárọ̀ náà tọ́mọ èèyàn bá ń ṣe nǹkan tí bàbá èèyàn ò bá tí ò bá tètè kìlọ̀ fún ó ṣeéṣe kọ́mọ yẹn lọ ṣe síta
0: níbi tí wọ́n ti bá wí
1: lọ́nà tí ò tún tọ́.
0: Hello.
2: Olumiye.
0: Sir.
2: Ẹ jẹ́ sáré sọpọ́tì lórí ti Sunday Igbòho àbíngàn.
0: Ok.
2: Ṣé ẹ rí pé àwọn pípé yìí ń gbà mí ká bá ní ká máa wo ìṣe wọn ọ̀rọ̀ ẹnu wọn ó lè dá wàhálà lẹ̀. Láyé láti dèjọ́ ìṣí Gúnmi ti ń sọ ọ̀rọ̀ nonsense káàkiri. Ǹjẹ́ ẹ rí kí Yorùbá máa sọ pé kọ́ àwọn kiní kan pé kiní kan
0: máa ṣe ẹ̀wá
1: òun nígbà tó lè wá sí káṣọ̀n.
2: Ṣé ẹ rí ẹ rí pé kí ẹ máa wò ó pé wọ́n ní wọ́n ṣe lẹ́yàmẹ̀yà. Àwọn wà kán wà àwọn ọ̀rọ̀ kán wà bẹ́ pé ó máa máa mú ẹlẹ́yàmẹ̀yà mọ́ máa bọ́ sá mọ́ ni. Láti gbà tí Gúnmi ti ń sọ nonsense lẹ́nu tó ń sọ̀rọ̀ kiní kan rí. Ó wá di Sunday Igbòho ń ṣe káṣọ̀ wọn wá fẹ́ kán máa ránṣẹ́ ní
1: ìlú.
2: Sọ́jẹ́ kọ́ máa ṣáàtì ìjà ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú nọ́ọ̀sẹ̀ tọ̀wọ̀ tó ń sọ lẹ́nu ẹ̀ wọ́n wá bá wa lálejò ní àwọn òwá dọ̀dọ̀ wọn rú tó káwọn ọ̀hún ṣe ẹran mẹ́rin
1: kíkọ́ bá dọ̀dọ̀ wọn ìjàngbọ̀n
2: wọ́n
1: bá tó dọ̀dọ̀ wa ogun.
0: Ẹ ṣeun sá ẹ ṣe mọ̀ pé Gúnmi sọ̀rọ̀ recently náà tó ní.
1: Tó ní kò sí bàbá ẹlẹ́nìkan tó lè dáhùn lọ́kọ́.
0: Ìyàtọ̀ sí ó tún ti sọ̀rọ̀ mí ó ní. Window pé à ń ṣe negotiation pẹ̀lú àwọn bandits ti close. Hello.
3: Hello.
0: Yes, sir.
3: Àjẹ́ Luka the nurse ni o.
0: Yes, sir.
1: Ẹ ṣe ń gbọ́ sá.
3: Ṣé ẹ rí sá èmi sọ nǹkan kan? Mo ní dàbẹ́ ń pẹ́ agreement tó wà láàárín àwọn tó ń ṣe òun fáwọn aláàbí wa. Ó dẹ̀ ń pẹ́ láìsí ni. Ọ ká destroy yín dẹ́bà tí bọ́ ti wá mọ́. Ẹgbẹ́ nǹkan tó ní tọ́jú sọ ní àná àbíjẹta tó jẹ́ dán Boko Haram nation tó dé nǹkan tó sọ pé tíjọba bá rẹ́dì láti bá wọn fọwọ́sowọ́pọ̀ káwọn ìjọ sàsọyé àwọn wà nílẹ̀ ìpè tó bá jẹ́ jogún lọ́nà ń gbé bọ̀ dẹ́kọ̀ ọgọ́ dúró dé wọn.
0: Ẹ̀rí
3: gbọ́ ọ̀rọ̀ yẹn ti ní ó ti nílùú yìí jẹ́. Náà ti Sunday Igbòho ẹ rí pé ó ń sọ nípa ìlú ẹ̀ ní ìsìn torí pé wọ́n ti ìlú ẹ̀ lọ́dẹ̀ ń pé wọ́n ti ti kápá pẹ̀lú finance ẹ̀rí tó kò bá yín sọ̀rọ̀ ọ̀yọ́ fèèjì. Pé ìlú òun torí tójú ẹ̀ ti rí tí a dẹ̀ rí ọlọ́nkú ṣàánú wa ní Yorùbá yìí. Ṣẹ̀rí tó ń bá ní òkè àfúráyé máa lọ ọmọ náà lọ́nà máa lọ tó níwájú. Iná wọn tó kó rora ẹ jẹ́ ká wọ ọ̀hún àgbààgbà ilẹ̀ Yorùbá ní ìgbà yẹn bí Elisha bí nǹkan yẹn. Bí Elisha bí nǹkan ẹjọ́ ọwọ́n wo ló ṣe tánà jí wọn ọlọ́run kó gbà wá.
0: Ẹ ṣeun sá ẹ gbọ́ ambassador wọn lẹ́yìn Yorùbá ẹ̀yin náà lẹ́
1: pé
0: olóko ẹ pé olè kó wá jà
1: ẹ̀yin
0: náà lẹ́sùn polóko kó wá.
1: Ẹ ṣe rí ibi tí Yorùbá ti
0: sọ. Ṣé mọ̀ pé wọ́n ní gang leader wọn ti oríire local government. Abẹ́ ẹ̀gbọ́rò yẹn.
1: Mo gbọ́rò yẹn.
0: Ìjọ́ wo ni mo máa ń sọ̀rọ̀ tá à ń sọ pé tí ò bá lọ́wọ́ kinní kan nú. Sàpẹ́ ẹ̀yin ẹ̀ ń sọ pé kò pọ̀síbù kò yọ ọmọ Yorùbá ó ṣe. Kò pọ̀síbù kọ́ ọmọ Yorùbá. Àbí ta ni yóò jẹ́ dídín oríire local government tí ìbá sọ ọmọ Yorùbá.
1: Mo ní in tí ó ṣẹlẹ̀ ni yóò. Mo ní olè ilé ní sílẹ̀kùn fún
0: títà. Àmọ́ ẹ̀yin kan fẹ́ lù mí jọ́nà pé ẹ̀yin pé kò sọmọ Yorùbá kankan tó rí rẹ̀ pé tí ó ṣerú nǹkan bá wọn ní ring leader wọn gang leader wọn ọmọ indigene oríire local government ni pẹ̀lú ròyìn tó já ẹ sáà rí ròyìn àbí.
1: Mi ò tiẹ̀ ṣe rí ẹ máa gbọ́.
0: Ok.
1: Ẹni tó ṣẹlẹ̀ nìyí. Àwọn kan náà ni wọ́n mọ sàárẹ̀ àfọ́jú.
0: Ṣé àjọjà ó sọ̀rọ̀ fún
1: àlejò kó tó mọ bẹ̀. Àlejò olé mọ bẹ́ẹ̀ ara alé ni ó sọ pé ibi tí fàṣàrí àfọ́jú wà rèé mọ́ dé bẹ́ẹ̀ tàbí mọ́ gba bẹ̀ lọ ibẹ̀ ló ti bàbá òun ti fọ́jú rí ẹ lọ bẹ̀ kẹ́ lọ ṣe ń tẹ́fẹ́ ṣe ń bẹ̀ sọ ti yé nìsín. So àlejò kò lè kú gìrì wọ́bì kan kó kàn
0: mọ́ tí o bá ti ní

Ẹ̀kásán o, àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀, Wells Radio 89.3 FM, ti àkalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín, ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wọn lè ṣe ìgbàwọlé àbá òfin ọlọ́pàá àpínlẹ̀ lónìí gẹ́gẹ́ bí ohun tí agbẹnusọ wọn fi léde. Ìbúgbàmù àdó olóró ó wáyé nínú ọjà ní ìpínlẹ̀ Èkó. Mínísítà ìlú Kẹ́ńyà jẹ̀bi ẹ̀sùn ìwà ìgbọràn tó ń ti àìníbọ̀wọ̀ fún àṣẹ ilé ẹjọ́ lórí gbọ̀ngàn ẹ̀bólà tí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe agbátẹrù rẹ̀. Boham léwájú nínú eré ìje láti di olórí ìjọba tuntun ti ìlú UK lẹ́yìn tí Starmer ti kọ̀wé fipò sílẹ̀. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, akọ́nimọ̀ọ́gbà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Portugal ó ṣàtìlẹ́yìn fún Ronaldo pẹ̀lú súnkẹrẹ wọn níbi ìbẹ̀rẹ̀ ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ní báyìí, ẹ̀gbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nìròyìn ti gbé pé wọ́n ń retí kí wọ́n péjọ lónìí fún ìpàdé pàjáwìrì bí àwọn aṣòfin bí wọ́n ti ṣe ń wọ ọ̀nà láti jẹ́ kí àbá òfin ọlọ́pàá àpínlẹ̀ kò di gbígbà wọlé. Ìgbésẹ̀ eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn àtúntò ọ̀rọ̀ ètò ààbò tó ṣe pàtàkì sí orílẹ̀-èdè Nàìjíríà nínú ìtàn ìjọba àwarawa ìjọba alágbádá. Ìjókòó pàtàkì wọn òun ló tẹ̀lé ìkọlóminú nípa àbá àtúnṣe ìwé òfin lórí ìdásílẹ̀ ọlọ́pàá àpínlẹ̀ tó ṣeé ṣe kó mọ́ parí kí ó tó dẹ̀pọ̀ àwọn aṣòfin ọ̀hún ó lọ sí ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta gbọ́rọ̀ wọn. Àbó òfin ọ̀hún ò ní wọ́n ń wá láti tu àwọn ọlọ́pàá ká kí ààyè lè gba àwọn ìpínlẹ̀ láti lè ṣe ìdásílẹ̀ tó ń ti àkóso àwọn ọlọ́pàá tiwọn. Nítorí àbá ọ̀hún ó ní ṣe pẹ̀lú àtúnṣe ìwé òfin ọdún 1999, ó sì nílò àtìlẹ́yìn tó jẹ́ ó kéré tán ìdáméjì nínú ìdámẹ́ta àwọn aṣòfin kó tó dé wípé wọ́n ò rí gbà wọlé. Láti dènà mọ́ ìdádúró lórí ẹ̀, àwọn adarí ilé aṣòfin òǹkọ̀wọ̀ oníkàlùkù wọn ti fikún ìkànsí àti ìjíròrò wọn ní ìlànà ti ẹgbẹ́ òṣèlú àti bí wọ́n ṣe ń ṣìpẹ̀ sí àwọn aṣòfin láti rí dájú pé oníkàlùkù wọn yọjú síbi ìpàdé pàjáwìrì tí ó wáyé lónìí. Ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú epo rọ̀bì wọ́n pe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn alábàáṣe wọn tó fi máwọn ẹ̀kan tó ṣe kókó tó ń ti ẹ̀ka aláàbò DSS àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀-èdè yìí yan EFCC tó fi mọ ilé-iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà láti bá gbógun ti tó ń ti láti dẹ́kun ìkópamọ́ afẹ́fẹ́ ìdáná gáàsì àti kíkó lọ sí orílẹ̀-èdè mìíràn tó jẹ́ orílẹ̀-èdè alábàámúlé ti ìwà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá jáde látọ̀dọ̀ àwọn aláṣẹ tó mójútó ọrọ̀ epo ní Nàìjíríà, ìyan àjọ NMDPRA, ìpàdé ọ̀hún ó tẹ̀lé bí owó afẹ́fẹ́ ìdáná gáàsì ṣe gbẹnu òkè láìpẹ́ yìí tó fi mọ àfojúsùn lórí àwọn ìlànà ìmúdára ìpèsè àti ìpínjáde mímú wà ní ìrọ̀rùn lọ́nà tí ò ní gunpá fáwọn oníbàárà tó ń ti ìdúróṣinṣin rẹ̀ nínú ọjà. Ìpàdé ọ̀hún ó tún kó àwọn alábòjútó epo tó fi mọ àwọn olùpèsè alágbàtà àti àwọn ẹgbẹ́ oníléeṣẹ́ epo papọ̀ láti mọ̀ nípa ohun tó wà nídìí owó epo ọ̀hún tó gbẹnu òkè tó ń ti ojútùú ti kó wa àwọn òwá sí. Akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba fún ọ̀rọ̀ epo rọ̀bì Patience Oyekunle ó wá ṣàpèjúwe afẹ́fẹ́ ìdáná gáàsì bí ohun àmúṣagbára tó ṣe kókó fún ìdílé kọ̀ọ̀kan tó ń ti pàtàkì rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ló tẹ̀ wájú láti ṣàfihàn ìkọlóminú rẹ̀ nípa bí owó rẹ̀ ṣe fòfẹ́ rẹ̀ sókè tó ń ti ìfúngunmọ́ tó wà lórí ìdílé kọ̀ọ̀kan látàrí ẹ̀. Ó wá ṣe àtẹnumọ́ ìdí tí wọ́n ṣe nílò láti jọ ṣiṣẹ́ pọ̀ kí afẹ́fẹ́ ìdáná gáàsì lè bá padà sí iye owó tí kò ní gunpá tí ò sì ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Ìjáyà ìpòrúru ọkàn tó ń ti ìbẹ̀rùbojo ó wáyé nínú ọjà tí wọ́n ti ń ta ohun èlò bàtà ní agbègbè Mushin nílùú Èkó lánàá òde yìí lẹ́yìn tí ìbúgbàmù àdó olóró kan wáyé
bi iroyin se fidi e mule labe oko ayokele kan komisanna olopa apinle eko fatai tijani o soro nipa asele na to nti bi nkan ti se wa labe akoso to nti ba won iko alaabo se wa gbogbo nu oja na yika lati fidi e mule pe ko si ewu mo ni akoko ti wa nba won oniroyin soro nibi ti isele ohun ti sele komisanna olopa ohun soro lori bi awon to mo nipa ise titu ado loro ka lati mo ba so se bi won ti tete fesi ni kete ti won gbo nipa edun gba mo na iwadi won lo wa to ka si pe ado loro ohun won fi pamo si abi oko kan to je ibi aye joko ero to se dun gba mo leyin igba ti won sana si oko ohun lati gbera eniyan kan ohun lo fara pa ninu osele na ti won si gbe digba digba lo sile ewosan lati lo gba itoju awon olopa ti wa foro lede wi pe ara re tin bale to nti pe iwadi nte waju lori isele na ile ejo giga ni lo Kenya ti kefin pe minister fun eto ilera won Adendo Hole e pe o je bi esun eleyi to ni se pelu sise aigboran si ase to nti aibowo fun ase ile ejo lori gbangan iyasoto itoju awon to lugbade arun Ebola eleyi ti orilede America n sagbateru re losu to lo ile ejo pase idaduro eto kiko gbangan iyasoto fun itoju ohun to je onibusun aadota niye nibuba awon omo ologun ni nan UK titi di akoko igbejo eleyi ti awon iko aja fun eto awon iko aja fun eto kan pe fun ewe idajo ewe adajo o pase lojo aje wipe minister ohun ko ti kun si ase ile ejo o si faaye gba ki ise ohun ti owo waju duode oni won ti wa nreti ki won dajo re lojo segun wa yi gbogan ya soto gba toju ohun to je lati gba awon ara ilu America to ba lugbade arun Ebola lakoko ti arun ohun bujade nilu Congo o si fa ife ohun an nilu Nanduki to sumo apa ariwo olulu Kenya yin Nairobi o kere tan eniyan meta oni royin sakosile re wipe won jade laye latari ibi awon olopa tin gbianju lati tu awon oluwode fe ohun an na ka nebe eto fe ohun an ti won se Tehran ti soro lori ipo iduro re lati mojuto akoso ona ikojo ori omi Hormuz gege bi lara idunadura to se koko laarin gbogun agbegbe ila orun Middle East pelu Washington bi ohun to wa laarin won se nte waju lati ma roke ona ikojo ori omi Hormuz ohun lo je ona to se koko fun ikoja koja papa julo epo ati awon nkan miran lagbaye igba keja re orilede America JD Vance o sapejuwe idunadura ipe yi nilu Switzerland bi ipile rere fun adehun asekagba eyi ti o ni se pelu bi won ti fopin si awo to wa laarin won o tun wa toka si pe Washington ti dawo duro lori awon ideena mo ti won ti se lori epo Iran gege bi lara ilana lati fi se atoko gboya won ewe lara awon to se koko ni eto ado loro apalurun nuclear Iran ati ojo ola to ni se pelu ona ikojo ori omi Strait of Hormuz eyi ti won ko ti riyanju be are orilede America Donald Trump lo n bere fun atunse oju ona ikojo ori omi Strait of Hormuz ohun sugbon Iran ko si ibere won ti won si n duro lori akoso oju ona omi na orilede America ti n wo akoko iyipada akoso leka oro oselu lẹyin ti olori ijọba Keir Mark to kọwe fipo sile lana ode yi ni ọjọ aje lẹyin ọsẹ awọ abẹnu laarin ẹgbẹ oselu Labour igbese to ti n seto pẹpẹ ayipada adari pẹlu bi olori ilu Manchester tẹlẹri Andy Burnham bo se han bi ẹni to n lewaju lara awọn ti o gba koso Downing Street ikede ikọwe fipo sile re ohun to se ni agbegbe Downing Street nilu London nibe oni Stama ti pe ohun yo si wa lenu ise fun igba die lati bojuto bi nkan yo ti se lo lori isiporopo ati pasiparo agbara ijade kuro ori ohun lo sami ayipada ninu oto ninu eto oselu fun ijoba to gba koso lodun 2024 lẹyin ti opin de ba idari olodun merinla egbe conservative nilu UK ninu
iroyin ere idaraya lagbaye olori akoni mo gba eko egbe agbabolo Portugal Roberto Martinez o ti sapejuwe balogun eko egbe agbabolo ohun iyun Cristiano Ronaldo gege bi apere gidi fun gbogbo eniyan nigbati o nko lati jerisi boya agbowo waju ohun yo bere ifigagbaga idije ife ya agbaye ajo FIFA tojo osegun koju Uzbekistan pelu won iko egbe agbabolo Portugal ti Congo won gba ome ni ami ayo kan si okan ni ose to koja yi Ronaldo to je agbabolo iko Manchester United teleri ati Juventus to fi mo Real Madrid o lo han pe o dake ninu fese won se na ati bi awon agbabolo ohun to nti akoni mo gba won bi ko wa won se nkoju idojuko ibu enu atelu lori esi fese won se ti won gba na Martinez ti soro lori wipe itiju to waye ninu ome ti awon gba oni oni yo se iguri fun iko egbe agbabolo Portugal lati gbalade bi won ba fe koju Uzbekistan. Eyi lopin akojopo iroyin agbaye fun tosan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si ile igbimo asofin ni iroyin gbe pe won rete kan se pade pajawiri loni bi awon asofin se nwa ona lati se igbawole aba ofin olopa apinle igbese ti won ri bi ohun to se koko lori atuntun oro eto abo orilede Nigeria ninu itan ijoba warawa. Ile ise ijoba apapo to nri si oro epo robi ti pe ipade pajawiri pelu awon ekan to se koko to fi ma ajo alaabo DSS ajo to ngbogun ti iwa jebanu EFCC to nti ile ise olopa Nigeria lati gbogun ti kiko epo afefe gas pamo ati kiko lo si ilu miran to je orilede alabamule ti iwa. Ipaya to nti ipo ruru okan o waye ninu oja ohun elo eleyi tan fi nse batala nu ode yi ni agbegbe Mosinde ilu Eko leyin ti idugba mado loro waye eyi ti royin gbe pe won seto re si abi oko kan. Ile ejo giga ilu Kenya ri pe minister fun eto ilera won Aden Duhale o jebi esun igboran si ase ile ejo lori bi won se ko gbangan iya soto gba toju awon to ba lugbade arun Ebola eyi ti orilede America sagbateru re. Tehran ti foro lede lori iduro re nipa akoso oju ona ikoja ori omi Yun Strait Hormuz gege bi idunadura agbegbe arin gbogbo ila orun Middle East pelu bi Washington se nte waju lati ma fa epo ruru okan. Orilede UK ti wo akoko isipo pada ti iyipada ipo agbara oselu leyin ti olori ijoba Kester ma akowe fipo sile ni ojo aje leyin ose awa benu laarin egbe Labour. Ninu iroyin ere idaraya lagbaye olori akoni mo gba iko egbe agbabolo Portugal Roberto Martinez o sapejuwe Cristiano Ronaldo bi apere rere fun gbogbo eniyan lakoko toko lati jerisi boya agbowo waju ohun yo ba won bere idije ife ya agbaye ajo FIFA lojo isegun koju ipo egbe agbabolo Uzbekistan. Eyi lopin akojopo iroyin agbaye fun tosan oni akojopo to nti atunto iroyin ohun lo waye latowo Kunle Olowu ererapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893. Bakan e ba wa nife ke se ba wa pin kaakiri lojo opo Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com. Oye Olorun Adegoke ni oniroyin yin fun awon iroyin leyi to ba soju yin te fe ka ni mo nipa re. E kan sinu kulu ikoroyin jopo wa lori number yi 091-68-93-2000. Eseun, ten gbo wa o. Olorun yo poko fun yin, e ko kale.

ọpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì ta wà yí gangan gangan ilé ti gbàǹgbàrọ̀ yìí ni wọn mo jẹ́ ó di mímọ̀ fún wọn pé àkókò tá à ń lò lórí ètò ìrírí mi yóò tún kankan bẹ́ẹ̀ wọ́n sì gbọ́ mi yé ètò ìrírí mi máa gbé ẹ̀wù ọ̀tún wọ̀ ọjọ́ ìṣẹ́gun eléyìí tá à ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò yí padà ìyẹn sí ọjọ́ bọ̀ Thursday ní aago kan ọ̀sán sí aago méjì ọ̀sán ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun tá à ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò ní gbọ́ mọ́ ọjọ́ bọ̀ Thursday ọjọ́ Thursday la máa gbọ́ báyìí ní aago kan sí aago méjì lọ́sàn ọpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìkànnì a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan.

gbogbo ẹyin ìyá ọkọ ẹyin ìyá ìyàwó ẹ wọ rédíò yín mọ́ra lásìkò tá a wà yìí. Bàbá ọkọ bàbá ìyàwó ẹ wọ rédíò yín mọ́ra lásìkò tá a wà yìí. Ọkọ àti ìyàwó ẹ wọ rédíò yín mọ́ra lásìkò tá a wà yìí. Ètò tọ̀sán ìtumọ̀ gáyàtọ̀ máa lágbára díẹ̀.

Àwọn tọkọ ti ìyàwó méjèèjì wọ́n nífẹ̀ ara wọn lọ́pọ̀lọpọ̀. Débi pé àǹfààní kan yọjú ìyẹn fún àwọn ìdílé méjèèjì. Àǹfààní kan yọjú fún wọn láti lọ ìyẹn sí ìlú Dubai. Jẹ́ kí n sọ bẹ́ẹ̀, yes. Wọ́n fẹ́ lọ sí ìlú Dubai. Àwọn méjèèjì wà Putin fún. Ṣùgbọ́n wọn ò fún ọkọ ní visa. Ìyàwó ni wọ́n fún ní visa Dubai. Gẹ́gẹ́ bí ọkọ tó nífẹ̀ẹ́ ìlọsíwájú ìyàwó ẹ̀, àwọn méjèèjì jọ fi kùn okùn wọ́n jọ forí korí pé omi ẹ̀kọ́ náà ni. Tí ìwọ ìyàwó tó bá ti débẹ̀, èmi náà nígbàgbọ́ pé èmi tí mo jẹ́ ọkọ ẹ, èmi náà ti débẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọ́n jọ tú owó jọ, bó ṣe jẹ́ pé ó dàbí ẹni pé ìyàwó yẹn mọ̀ yàn díẹ̀ ju ọkọ lọ. Owó ìyàwó ló pọ̀ jù bẹ́ẹ̀, àmọ́ ọkọ náà fi tiẹ̀ sí. Aṣáájọ wa náà ni. Ká má dènà pẹ̀nu rárá. Ìyàwó gbéra lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ kí ìyàwó tó gbéra, ọmọ ti wà ńlẹ̀, ó ti fi ọkọ lọ́kàn balẹ̀ wípé tíyàwó ń bá débẹ̀ yóò rántí òun. Kọ́ndẹ̀ ọ̀rọ̀ tán dẹ̀ jọ sọ ni pé lẹ́yìn ọdún kan tíyàwó bá ti débẹ̀, ó máa ṣe ọ̀nà bí ọkọ ìyàwó ṣe máa wá bá òun bẹ̀. Yes, ìyàwó gbéra lórílẹ̀-èdè Nàìjíríà, ó dùlù Dubai. Nígbà tí ìyàwó dé ìlú Dubai, kí ló ṣẹlẹ̀? Alárèé jàgbà, mo ń bọ̀.

0: iṣẹ́ waste radio. Àánú Ọlọ́run, ògo Ọlọ́run, ìbùkún Ọlọ́run yóò máa bá yín pàdé. Ọwọ́ yín máa ròkè lójoojúmọ́ ní ṣẹ́jú ṣẹ́jú wákàtí wákàtí. Àmì.
1: Orúkọ yín mọ̀.
0: Mrs. Grace Musa. Ìyá ìbejì.
1: Ìyá ìbejì. Ẹ rọra máa ká sọ́mà.
0: Ẹ ṣí sà.
1: Iléeṣẹ́ àbáni ná mi sí yín. Ẹ dákun, ibo ni kíní wa? Ilé iṣẹ́ àbáni náà rán mi sí, wọ́n ní fún yín ní búrẹ́dì bọ̀gìnì nílá méjì. Wọ́n ní fún yín.
0: Ẹ ṣí sàmà. Ilé iṣẹ́ yẹn máa ròkè o.
1: Àmì o, wọ́n ti lọ bá mi gbé wá níta. Wọ́n ní a fún yín ní búrẹ́dì bọ̀gìnì ńlá méjì tó ṣe dáadáa. Téèyàn bíi márùn-ún bá dìrọ̀ mẹ́yọkan, bóyá lè parí ẹ̀.
0: Tàbá ti níbo ni ilé iṣẹ́ wọn wà?
1: Tí lè dárúkọ bí tí iléeṣẹ́ wọn wà báyìí. Tí àbáni bá ti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe fún wa, ìyẹn ní ìkànnì West Radio. A dárúkọ wọn. Wọ́n ní gbé méjì fún yín. Ẹ bá ń nawọ́ yẹn kẹ bá ń gbé fún màmá yìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ àbáni san fún yín.
0: Ẹ ṣe o, ọwọ́ yín á máa ròkè iléeṣẹ́ àbáni o. Lókèlókè lọ́wọ́ yín máa máa rò sí lórúkọ Jésù.
1: Àmì. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio. Ẹ ṣeun mọ̀.
0: Látìgbà tí mo ti ṣe medical láti January, mi ò gbé rédíò mi sí any other station.
1: West Radio.
0: West Radio.
1: Ẹ ṣeun gan.
0: Mo ṣe wí ní kíní ní Wazobia now. Due restaurant.
1: Ẹ fi èmi náà bẹ̀rù. Ẹ ṣeun gan.
0: No, mo ti jẹ́ ẹ̀ láti February mo ti gbà yẹn.
1: Ẹ ṣeun gan ma.
0: Ẹ ṣe sà. Ẹ ṣàdúpẹ́. Mo lè tún ara tíkẹ́ẹ̀tì kọ́lékọ́lé.

ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́. Lẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ ilé ayé ó da gbogbo ẹlẹ̀. Ẹnjinẹ́ẹ̀rì tó ń lé mi dìde báyìí báyìí báyìí ilé ayé náà ló mọ̀. Bá àdọ́run ò lè lé mi dìde mọ láyé. Vanity upon vanity, asán nínú asán. Gbogbo ẹ̀yin onígàgàrú ilé ayé náà ló mọ̀. Road evangelist kété tí n bá ti dìde yẹn lórí àpèrè kọ́lékọ́lé ló máa balẹ̀ bàgẹ̀ síbẹ̀. Ìwọ́ tó ní àwọn ọmọ lẹ́yìn òní ga jù ẹ lọ ilé ayé ló fi gbogbo ẹ lẹ̀. Kọ́lékọ́lé wọlé o bàbá onífìlà gogoro. Ojú ẹ ṣe wá kọrẹ lọ́wọ́ báyìí. Àjọ ń torí ọ. Ẹnjinia Henry mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí kọ́lékọ́lé yìí o. Ìgbéraga ẹ ti pọ̀ jù. Ṣé ò ń gbọ́ kọ́lékọ́lé? Oh my God, Road Evangelist. Oh, it's in Tisu. De. Mo n gbera nle mo n lọle mo fẹ lọ re bi ẹnu si lagbara lọwọ Ọlọrun inu re ati ayọ ti mo fi yin le. Mi o ni ba yin ninu ra ba di gan ibanujẹ. Iyen lọsẹ to n bọ mo kiyin mo lu yin lọgọ ẹnu mo so pe o da bo.

0: Nta baruwo karale karale abi ka kole iru lewo le fe ko ile wo le fe ra sele to si lo dara ni abi ti ona jiji tinu omi abi tinu ira abi yogbe ile koda ko je turi apata kole kole leto ti o ma yan na e fun yin
1: ni West Radio 89.3 FM ni gbogbo ojo Tuesday laago meji si meta osan 2 to 3 p.m. every Tuesday
0: afani wa fun yin lati bere bere tabi so awon nkan to nsele ni site yin nipasẹ text message awon ojogbo to danto ti won ni kankan tabi omi ise lori oro ile ati ile kiko oni gbeyin lori eto ba kan na le lepe lati da seto tabi salaye ile tabi ile te fe ta fun ikede ati ipoluwo oja abi e fe suni gbowo e ma bo ni
1: ile ise West Radio 89.3 FM Alaafin Avenue Olujole Ibadan
0: tabi ke pe Adekunle
1: speak louder
0: 07057330952 07057330952 Ọlọ́run a kọ́lé ayọ̀ fún gbogbo wa o.
2: Kọ́lé-kọ́lé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ Tuesday July 7, 2026 láàmú olóríire tí ó jẹ̀bùn lórí ètò kọ́lé-kọ́lé ní ìkànnì West Radio 89.3 FM Aláàfin Afẹ́ni Olúyọ̀lé Ìbàdàn aago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 p.m. live pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀rabandẹ̀ bíi gas cylinder, cement, paint, pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan kan àbí òmí ṣe lára ilé kíkọ́ àtilẹ̀ rírà àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wa yí kótó ìdíje oríire lọ́jọ́ náà. Adékunle speak loud Bàbá kọ́lé kọ́lé ni ó máa gba gbogbo ènìyàn lálejò. Sáàtì ra tíkẹ́ẹ̀tì ₦1,000 jáfẹ́ bí o jáfara òtújáfọ́ rẹ̀ rẹ̀ tàbí o sanwó sí sẹ́nẹ̀tà kan nọmbà yìí 2463989023 kó o sì fi rìsíìtì rẹ̀ sanwó sí WhatsApp nọmbà yìí 0705733-0952. Ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń dẹ́bù fún wa táyì náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa pe Adékunle speak loud Bàbá kọ́lé kọ́lé sórí nọmbà yìí 0705733-0952. Kọ́lé kọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
3: Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní ṣọpẹ́, fi ilé aláyọ̀ dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o, bóyá mi ò ní ṣọpẹ́.

0: Ìbàdàn ló sọ bẹ́ẹ̀ láti Òjé níbàdàn. 3 plots of land at Agbọ̀ngàn village near Crin. Wọ́n ní nílùú Ìbàdàn, ìyẹn Kòkó Research Institute opposite side there ni wọ́n pe ibi tó wà. Wọ́n ní asking price ₦3 million per plot òun ni fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí. I am a supplier of granite and sand, Mrs. Bolude Ajelekan láti Bode Igbo ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ yẹn. Kẹ́mi Làwá láti Bàkátárì, wọ́n ní mo gbọ́ ètò yín kọ́lékọ́lé, iṣẹ́ sìmẹ́ǹtì títà ni iṣẹ́ tèmi. Wọn kọ àdúgbò wọn sí. Ẹ ṣeun o, ojú òní ti gbogbo yín.
1: Ale kagba document kan ni no faith kiledun wo ko se ri were de were igba mi.
0: Àwọn message kan ti wọlé sọ́dọ̀ mi lórí phone ṣùgbọ́n mi lè kà á báyìí.
1: Nílé fi dúró.
0: Ìyẹn ó di ọjọ́ mẹ́jọ nìyẹn.
1: Bàbá tó ń.
0: Bí àsìkò yẹn ṣe ń lọ díẹ̀ díẹ̀.
1: Tèmi kọ́ o èèyàn.
0: Ẹ ṣe lórí ọ̀fẹ́ àti pè wọlé sórí ètò 091-6893-1000.
1: 091-6893-1000
0: Àwọn èèyàn ti ń gbìyànjú, wọ́n ti ń ra tíkẹ́ẹ̀tì o. Ó sì ti ń tán lọ.
1: Bóyá
0: ọjọ́ yẹn gan súnmọ́lé. Mo bá ń gbọ́ gbègbè májè kan gbé sẹ́ǹkúlé ẹ̀. Ilẹ̀bùn tí wọ́n fẹ́ jẹ gas cylinder àti sìmẹ́ǹtì tán fi ń kọ́ ilé tó fi mọ́ pressing iron àti ọ̀dà tá à ń pè ní paint àwọn tí wọ́n fẹ́ jẹ ní ọjọ́ yẹn nìyẹn tí àwọn àlejò pàtàkì tí wọ́n sì wà níbí láti bá wa yí koto. Ẹ̀yin náà wá fẹ́ ra ticket, ẹ máa bọ̀ ní kànni West Radio 89.3 FM. Lolúyọ̀lé nílùú Ìbàdàn, ẹgbẹ́ títì nílé iṣẹ́ wa wà white and blue báyìí ni. Ẹni ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì 1000 ẹ wọlé wọ́n sì júwe ẹ lọ bá sista Olúbọ́dún tàbí ẹ̀ bá ball office wọ́n ta tíkẹ́ẹ̀tì yẹn fún yín. Ojú òní tìyín ní agbára Ọlọ́run ọba, ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pè wá wọlé. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Joel Agu láti Ìdíayùn rẹ̀, Yusuf láti Apẹtẹ, Sunday Oladokun láti Alata Nìbàdàn, ìyá wa Sógbá láti bí Sọ́gbá sì ni láti Òjì, ẹ má bínú tí n bá pè dáadáa. Abiodun Saheed gbajúmọ̀ àwọn náà wọ́n pè wọlé. Bákan náà ó ní Adékúnlé Kristana ìyá wa, ẹ ṣeun o, iná ò ní tan owó yín ní agbára Ọlọ́run ọba. Mr. Taiwo àwọn náà wọ́n pè wọlé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ẹnjíníà tí wọ́n fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa, ẹnjíníà Tèmítọ́pẹ́, ẹ ṣe ojú òní tìyìn. Àwọn tó kù mi ìlà ọ̀fẹ́ ní àti kà á ni.
1: Bóyá mi ò ní sọpẹ́, fílẹ̀ aláyọ̀dán mi wò.
0: Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa, Honorable Victory Saheed Olabanji tí wọ́n ra gas cylinder fún wa, BJ Baálẹ̀ ẹ ṣe, BJ níjọ, Baálẹ̀ níjàre, yes. Honorable IJK aka Genius Pressing Iron ra. Honorable Adépéjú àti Idris wọ́n ra ticket 5. Homelinks Global Reality 10 ni wọ́n rà fún wa. Mi Earthworks and Construction Support Services tán wà lólógún ẹrú tí wọ́n mọ̀ nípa water collector àtàwọn nǹkan míì bẹ́ẹ̀. Wọ́n ní pé lọ́jọ́ náà kò ní séwu. Rainbow Bright láti ìlú Èkó, ọ̀rẹ́ wa Honorable Salami nìyẹn. Ẹ ṣé o, Excellent Standard Blogs ní ẹlẹ́yẹlé Nìbàdàn, ẹ ṣeun ojú òní tẹ̀yìn náà. Bàbá wa Apple Security Chief Stephen Adétọ̀míwá, thank you very much. Oyo State Fire Services lábẹ́ aláṣẹ Alhaji Monroof Akinwande, ẹ ṣé bàbá. Mrs. Godwin Christiana Ruta Resources ni Olúyọ̀lé Nìbàdàn bí. Alhaji Ìrájí Onímàálù láti Pópó Ìmọ̀já Nìbàdàn. Olúdíá Water Alhaji Adékúnlé nìyẹn. The Young ni Agbeni, ẹ̀ṣin púpọ̀. NIOB Nigeria Institute of Building, mo recognize yín, ẹ ṣe. Prophetess Taya Abiodun àti Evangelist Awoko Jésù Bímbọ nìyẹn tó fi mọ́ Mrs. Mojisola Famuyide, gbogbo yín ni mo lù lọ́gọ̀ọ́ ẹnu. Kiki Concepts Kemi Ojeyinde, thank you very much. Unique Properties àti God's Grace Aluminium tí mo ní wọ́n ṣe bẹ̀bẹ̀. God's Grace Aluminium fún àwọn window tó dà nílé yín. Ok, IBS Master Real Estate and Construction tán wà ní Sims Plaza, ẹ má bínú, ní Kúọlá Nìbàdàn, ibẹ̀ ni wọ́n wà. Osins Ìyáwó Adéfowókẹ́ láti Seba Works, Adéfowókẹ́ Abiodun, ẹ ṣeun o. Bákan náà ni bàbá wa Alhaji Kamuddin alase al alal.

mọ́kínyí ẹ̀kalẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa nọ́ndẹ́sẹ́tì ìgbọ́ yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga gbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàfin avenue olúyọ̀lé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu fi àbá àtúntò ọlọ́pàá ìpínlẹ̀ ṣọwọ́ sílé aṣòfin àgbà. ìjọba àpapọ̀ ṣe ìlérí ìfìdímúlẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn àti òfin nínú ìgbógunti kùdìẹ̀kudiẹ ètò ààbò. ilẹ̀ amẹ́ríkà yọ̀ǹda ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn iléeṣẹ́ lè tó ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ tako ọ̀rọ̀ tó ń jà ràìnrìn lórí fífi bàálù kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipá mú nígbèkùn lọ sí ìpínlẹ̀ kaduna. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti fi àbá fún àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè yìí ṣọwọ́ sí ilé aṣòfin àgbà fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. ààrẹ ilé aṣòfin àgbà godswill akpabio ìlọsọ eléyìí di mímọ̀ lásìkò ìjókòó ilé lónìí pẹ̀lú àlàyé wípé ilé aṣòfin yóò jókòó lórí àbá ọ̀hún lọ́la pẹ̀lú ìlérí láti ṣe àyẹ̀wò àbá náà lọ́jọ́ kan náà. ilé aṣòfin ló mú ìdádúró dé bá àyẹ̀wò àbá ọ̀hún àti àwọn iṣẹ́ ilé aṣòfin míì tó ṣe pàtàkì níbi ìjókòó ilé pàjáwìrì tó wáyé láti bu ọlá fún ọmọ ilé aṣojúṣòfin ìyẹn ọ̀nàrẹ́bù yàyà tóńgò lẹ́ni tí ààrẹ ilé aṣòfin àgbà godswill akpabio kéde ikú rẹ̀. tóńgò ìlọ́ṣojú àwọn ènìyàn kùwámì funakaye ní ìpínlẹ̀ gombe nínú ilé aṣojúṣòfin. ó dágbére fún ayé nílé ìwòsàn kan nílùú àbújá lẹ́yìn àìsàn ráńpẹ́ ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn rẹ̀ fún ìfìdímúlẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn ìfìdímúlẹ̀ òfin àti ìṣèjọba àwọn ara wa. gẹ́gẹ́ bí ó ti ṣe ń kojú àwọn ìpèníjà ètò ààbò lẹ́ẹ̀tí orílẹ̀-èdè yìí ń kojú. olùdámọ̀ràn fẹ́tọ́ ààbò malam nuru ribadu ló sọ eléyìí di mímọ̀ níbi ìṣíde ètò ìbáṣepọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ilẹ̀ united kingdom àti orílẹ̀-èdè nàìjíríà tí a mọ̀ sí sdp4 nílùú àbújá. ribadu sọ̀rọ̀ lórí akitiyan orílẹ̀-èdè yìí láti léwájú nínú àwọn ìgbésẹ̀ lórí ètò ààbò nílẹ̀ adúláwọ̀ nípa nínú ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn orílẹ̀-èdè lágbàáyé pẹ̀lú àpèjúwe ilẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira lè tó kẹnú jùlọ nílẹ̀ áfíríkà. ilẹ̀ united states ti ṣe ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan àti iléeṣẹ́ mẹ́ta lè tó ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àwọn tó ń ṣètò ìrànwọ́ owó fún àwọn ìgbésẹ̀ lè tó dìrọ̀ mọ́ ìgbésùmọ̀mí icc. ìkéde náà ló wá láti ọ́fíìsì ẹ̀ka ilẹ̀ amẹ́ríkà tó ń rí sí àpò ìṣúná àti ohun ìní ilẹ̀ òkèrè lè tí a mọ̀ sí ofaaki níbi tí wọ́n ti dárúkọ mukhtar damu muhammad gẹ́gẹ́ bí alátìlẹ́yìn ẹgbẹ́ iswap. bákan náà ni wọ́n ṣe ìdánimọ̀ iléeṣẹ́ kan torúkọ rẹ̀ ń jẹ́ 909 exchange burundi change limited eléyìí tó sọ wípé ó jẹ́ ti muhammad ọ̀hún láti kó owó fún àwọn ìgbésẹ̀ tó jọmọ́ ti icc. nínú àtẹ̀jáde kan tó jáde lónìí níbẹ̀ ni agbẹnusọ ilẹ̀ amẹ́ríkà eyín o thomas pigott ti ṣàfihàn rẹ̀ wípé àwọn ènìyàn ọ̀hún ní ìṣọwọ́ṣiṣẹ́ wọn dé ilẹ̀ faransé síríà tọkiyé àti nàìjíríà. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti fẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìtànkiri ìròyìn òfegè lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipá mú nígbèkùn ní ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ yìí.
wọ́n ṣe ìkìlọ̀ sí àwọn tó ṣe ìtànkálẹ̀ ìròyìn òfegè wípé wọ́n lè fojú winá òfin. Wọ́n tako fọ́nrán lè tó lọ káàkiri orí ẹ̀rọ ayélujára wípé ọkọ̀ bàálù ti kó àwọn ẹni náà lọ sí ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde kan lè tó jáde lónìí láti ọwọ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún DSP Àyánládé Ọláyinka, níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ lórí rẹ̀. Wọ́n pàrọwà sí àwọn aráàlú láti fi àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó iléeṣẹ́ ọlọ́pàá létí lójú òpó 615. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí, Ọlátúnjí Dísù, ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá láti jìnà sí ìṣàmúlò ojú òpó ìbánidọ́rẹ̀ ẹlẹ́sìnmìrìn eléyìí tó lè tàbùkù iléeṣẹ́ náà. Àṣẹ yìí ń lọ jẹyọ lẹ́yìn onírúurú ìṣẹ̀lẹ̀ lílọ́wọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá nínú àwọn fọ́nrán àti àwọn nǹkan míì lójú òpó ayélujára pẹ̀lú aṣọ iléeṣẹ́ ọlọ́pàá lọ́rùn wọn láì gba àṣẹ lọ́wọ́ iléeṣẹ́ náà, pẹ̀lú ìkìlọ̀ wípé tí àwọn tó jẹ́ alámòjútó àti àwọn kọmíṣánná àwọn tọ́rọ̀ kan bá kùnà láti ṣe ìkìlọ̀ àti ìtanilólobó fún àwọn ènìyàn náà, ó lè padà nípa lórí wọn. Gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀rí Nestriu El-Rufai ti ṣetán láti yọ̀ǹda ìwé ìpẹ̀jọ́ kò ṣẹ́jọ́ nínú ẹ̀sùn ìgbohùnsílẹ̀ tó fi kàn án lẹ́yìn ìgbà tí àjọ DSS ti yanjú ẹjọ́ pẹ̀lú rẹ̀ níwájú ilé ẹjọ́ gíga nílùú Abuja. Tẹ́ ẹ bá gbàgbé, àjọ DSS ló ṣe ìfẹ̀sùnkàn El-Rufai lórí àwọn ẹ̀sùn márùn-ún lórí ìgbohùnsílẹ̀ àìbófinmu àti ìgbésẹ̀ tako ètò ààbò. Nígbà tí ó ń ṣe àgbéyẹ̀wò ẹ̀sùn náà, onídàájọ́ Joyce Abdulmalik ó tako onírúurú àwọn ẹ̀bẹ̀ gbígba béèlì rẹ̀ tó sì sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 22 oṣù kẹsàn-án lórí ìwé ìpẹ̀jọ́ náà. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mú wá lẹ́ẹ̀kan sí. Àwọn wá fi pé Ààrẹ Bọ́lá Tinubu ti fi àbá fún àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè yìí ṣọwọ́ sí ilé aṣòfin àgbà fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Àtúnmúwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn rẹ̀ fún ìfìdímúlẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn, ìfìdímúlẹ̀ òfin àti ìṣèjọba àwọn ara wa gẹ́gẹ́ bí ó ti ṣe ń kojú àwọn ìpèníjà ètò ààbò lẹ́yìn tí orílẹ̀-èdè yìí ń fojú winá. Àtúnmúwá fún yín pé ilẹ̀ United States ti ṣe ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan àti iléeṣẹ́ mẹ́ta lè tó ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àwọn tó ń ṣètò ìrànwọ́ owó fún àwọn ìgbésẹ̀ tó dìrọ̀mọ́ ti ẹgbẹ́ agbésùnmọ̀mí ICC. Àtúnmúwá fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìtànkiri ìròyìn òfegè lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipá mú nígbèkùn ní ìjọba àbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ yìí. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ tún lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásùn.